0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Harvest Tabernacle. Ẹ máa bá wa kà lọ.
1: Bàbá wa àti Ọlọ́run wa, o mọ̀ dáa lọ́ba Olódùmarè, mo pé kí o gba ẹ̀yẹ wa. Lónìí, òkodoro ọ̀rọ̀ rẹ lónìí o, èyí tí a ó tún sọ sí ayé. Kí ni ọ̀rọ̀ yìí o? Ipè sí gbogbo ènìyàn, ebè la tó ń lọ lónìí o. Nínú ìwé orin Dáfídì, orin 66:18, kí ló wí?
2: Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà,
1: gbọ́rọ̀ ìgbàgbọ́ yé, bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láyè ní àyà mi,
2: Olúwa kì yóò gbóhùn mi.
1: Gbogbo olùgbé ayé, ó lọ sókè lọ sódò lọ gbàdúrà. Odò ń fẹ́ kí Ọlọ́run kó gbọ́ àdúrà rẹ. Ọlọ́run wá sọ báyìí pé bí ìwọ bá gba ẹ̀ṣẹ̀ láyè ní àyà rẹ, òun Ọlọ́run kò ní gbàdúrà ẹ̀. Ìdí abájọ rẹ o, ẹlòmíràn ló ń gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà kò tiẹ̀ yéwu tó pẹ́ ẹlẹ́ṣẹ̀.

0: Ọlọ́run ò ní gbọ́. Nítorí pé ojú ẹlẹ́sẹ̀ kan kò ní yóò gbọ́ Ọlọ́run láéláé. Ìdí abájọ rèé, ó tún rán mi sí ọrún orí gbogbo ayé. Bí ìwọ bá gba ẹ̀sẹ̀ láyé ní àyà rẹ, má ti ẹ̀tọ́ sọ pé ó fẹ́ gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run lòun lè gbọ́. Ó bá lọ sórí òkè, wọ́n sì pẹ̀sẹ́lẹ̀ nínú ìkíní kan, ẹgbà àwẹ̀ rárá. Gbogbo ọjọ́ ayé ìkún máa gbà wẹ̀ pátá. Síbẹ̀ síbẹ̀, ó fẹ́ ẹ̀sẹ̀ pamọ́ sí okùn àyà rẹ. Olóhùn bá Ọlọ́run sọ̀rọ̀ kó bá lè ṣe tiẹ́. Irú ẹ̀sẹ̀ yóò tó lè jẹ́ lábẹ́ ọ̀run, ẹ̀sẹ̀ ni ẹ̀sẹ̀ ń jẹ́. Ohunkóhun tó bá ti kọjú òfin Ọlọ́run, òun ni ẹ̀sẹ̀. Ní àárọ̀ ti ọjọ́ òní, gbogbo irú èyí tó tó jẹ́ lábẹ́ ọ̀run, irú ìbò yóò tó wà lábẹ́ ọ̀run, máa máa yọ̀ nínú ẹ̀sẹ̀ o, pé àwọ̀ mi bá a. Bí mo ṣe kó ni fún náà nìyẹn. Ojú amú o tó gbè, o ka. O tí mo gbè, màá ka. Lọ fi kọ pé ẹnikẹ́ni tó bá gba ẹ̀sẹ̀ láyè ní ọkàn rẹ̀, o ò ní gbọ́dọ̀ ẹ̀.
1: Ẹni tó bá bo ẹ̀sẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
0: Mo gbọ́ ẹnikẹ́ni tó bá bo ẹ̀sẹ̀ mọ́lẹ̀.
1: Yóò ṣe rere.
0: Kò ní ṣe rere.
1: Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́.
0: Ẹnikẹ́ni tó bá jẹ́wọ́.
1: Tí ó sì kọ́ sílẹ̀.
0: Ó kọ́ sílẹ̀.
1: Yóò rí àánú.
0: Òun ló máa rí àánú bá. À ń bè fún àánú, àánú, àánú, àánú. Ìwọ ni ò jẹ́ kí àánú kò ṣẹlẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ìwọ ló fa fún ara rẹ tó fi àánú gbà. Ó ní àánú ni mo bá kìí ṣe ẹbọ. Ó ní àánú èmi fẹ́ gbogbo ènìyàn. Wò wọ́n láti parun. Ṣùgbọ́n wo, ó bo ẹ̀sẹ̀ mọ́lẹ̀ ní àyà rẹ, wọn lòun ní ṣe rẹ. Ó fẹ́ dàbá, ó fẹ́ dàbá, ó fẹ́ dàbá ẹ̀. Nínú ẹ̀sẹ̀, ẹ̀rọ gbá àlò pa. Ọlọ́run jẹ́ olóòótọ́ sí ọ̀rẹ́. Ó ní májẹ̀mú mi lèmi kì í ó dà. Ọ̀run tẹ̀rù mi jáde ni èmi kì í ó ṣe láìmúṣẹ. Wọ́n ò sọ níbi kan ní òkú ayé. Wọ́n ò sọ pé ọmọ jákòó kó wá mi lásán. Ó ṣe é wá Ọlọ́run tó dẹ̀ bó ẹsẹ̀ mọ́lẹ̀. Ṣé o rò pé ojú Ọlọ́run ò rí ni? Kò sóhun tí àbúrò àpamọ́ tí kò dé hàn. Gbogbo ohun tó ń ṣe ní kọ̀ọ̀kan pátá ojú Ọlọ́run rí. Ọwọ́ akẹ́kọ̀ọ́ Ọlọ́run kò gbọ́ tiẹ̀. Kò gbọ́ tiẹ̀. Kò ní gbọ́ o. Kò ní gbọ́ láé. Àfi tó bá ronú pa ìwàdà. Torí ẹsẹ̀ tá a yẹsẹ̀ ni Jésù lákúkú ọ̀rọ̀. Kò sí nǹkan mi tó wá ṣe láti pa ẹsẹ̀ run ní inú ayé mi. Láti mú a padà sínú òótọ́ àti òdodo. Sínú ìwà pípé. Ṣùgbọ́n tó bá wà níbẹ̀ síbẹ̀ tó wáyọ̀ sínú ẹ̀ ń dùn. Ọjọ́ ọ̀la léwu. Bọ̀dá sì sá. Mọ́mí dájú. Gbogbo ohun tó ń ṣe ẹ̀ṣẹ̀ ni. Ìwọ obìnrin ní ọkọ. Táwọn ìjọba sọ pé ìbúra tí wọ́n pẹ̀lú ọkọ̀ ẹjọ́ búra. Ibo ló wà? Ibo ló wà? Ìwọ ọkọ, ibo ló wà? Ìwọ ìyàwó, ibo ló wà? Ẹ bu ẹsẹ̀ mọ́lẹ̀. Obi mẹ́ta fọ́kọ̀ ẹ. Ẹ yọ ọkọ ìtọ́kọ̀ ẹ. Ẹ yọ ọkọ ìtọ́kọ̀ ẹ nínú mẹ́ta ẹ̀ta. Tó ń wò ṣe mọ̀. Bẹ́ẹ̀ náà ni wàá arákùnrin. Ó gbé apá. Ó fi ẹ̀hón lẹ̀ ní ilé. Kí ló fẹ́ dà? Ó ti ba ìpìlẹ̀ jẹ. Bí ìpìlẹ̀ bá bàjẹ́, tòrónà yóò ṣe. Ó ṣe fẹ́ rìn. Ó ṣe fẹ́ gbà. Ẹ bu ẹsẹ̀ mọ́lẹ̀ ni. Ìpìlẹ̀ ti bàjẹ́. Ẹ wá ń gbàdúrà tán ló ń gbà sí. Ẹ wá ń wá ohun tí ò sọ tó. Ẹ wá ń wá kiri. Ẹ jẹ́ ká ronú pé ìwàdà nígbà tí àkókò àti gbàlà tó sì wà. Àkókò sì bẹ lónìí. Ẹ jẹ́ ká ronú pé ìwàdà kan yí padà. Kó o bá ronú lẹ́ni, ohun tó lóun ní ṣe lẹ́ni, wà á tún gbé lọ́la. Gbogbo ibi tẹ́ ti bá lọ́dá má jẹ̀mú. Ẹ mọ̀ tí kùnà ń bẹ. Pàápàá kìrìsẹ́nì. Tá a ń pè ní kìrìsẹ́nì. Ó ti gbàgbé má jẹ̀mú tó dá nínú omi. Ó ti gbàgbé ẹ̀. Èmi lágbájá ọmọ lágbájá. Mo kọ èṣù ẹsẹ̀ ayé ara àti gbogbo ẹsẹ̀ sílẹ̀. Mo wá gba Jésù Kristo Olúwa tó gbára mi. Láti òun àti láéláé. Ohun tó kọ́ lè mọ̀ tó gbé o bu ẹsẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run ò lè gbọ́dọ̀ ẹ àti ọba yí padà. Ẹ ronú pàkẹ́ ìsú yí padà. Ìgbé tí olúwa kẹ́ gbogbo ayé nìyẹn. Tó ń pẹ́ ọjọ́ ọba. Àjẹ́ oníṣòwò gbé dé lórí ẹ. Èyí ẹ ṣàdé ìjọba ọ̀run. Nọ́ọ̀ kò tó lórí ìtẹ́. Ó mọ tó

Ẹ̀hó ìwà ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo. Ẹ fi ayọ̀ sí Olúwa, ẹ wá tí ẹ̀yin ti rin sí iwájú rẹ̀. Kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ni ó dá wa, tí rẹ̀ ni àwa, àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti ìyìn. Ẹ máa dúpẹ́ fún un, kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀, nítorí tí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dìran. Fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti gbogbo ohun tí ó wà nínú mi. Fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì, ẹni tí ó sì tán gbogbo àrùn rẹ̀, ẹni tí ó ra ẹ̀mí rẹ kúrò nínú ìparun, ẹni tí ó fi ìṣeun ìfẹ́ àti ìyọnú dé ọ ní adé, ẹni tí ó fi ohun dídára tí Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìgbà ìwé rẹ di ọ̀tún bíi ti dì. Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún gbogbo àwọn tí a ní lára. Ó fi ọ̀nà rẹ̀ hàn fún Mósè, iṣẹ́ rẹ̀ fún àwọn ọmọ Ísíráẹlì. Olúwa ni aláàánú àti olóore. Ó lọ́ra àti bínú, ó sì pọ̀ ní àánú. Òun kìí báni wí nígbà gbogbo, bẹ́ẹ̀ ni kìí pa ìbínú rẹ̀ mọ́ láíláí. Òun kìí ṣe sí wa gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni kìí san fún wa gẹ́gẹ́ bí àìṣedédé wa. Nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀, bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Nítorí tí ó mọ ẹ̀dá wa, ó rántí pé ẹrù pẹ̀ni wà. Bí ó ṣe ti ènìyàn ní, ọjọ́ rẹ̀ dàbí koríko. Bí ìtànà ewéko ìgbẹ́, bẹ́ẹ̀ ni ó gbilẹ̀. Nítorí tí afẹ́fẹ́ fẹ́ kọjá lọ lórí rẹ̀, kò sì sí mọ́. Ibùjókò rẹ̀ kò mọ́ mọ́. Ṣùgbọ́n àánú Olúwa láti ayérayé ni lára àwọn tí ó bẹ̀rù rẹ̀, àti òdodo rẹ̀ láti ọmọdé ọmọ. Sí àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ mọ́, àti sí àwọn tí ó rántí òfin rẹ̀ láti ṣe wọ́n, Olúwa ti pèsè ìtẹ́ rẹ̀ nínú ọ̀run. Ìjọba rẹ̀ ni ó sì borí ohun gbogbo. Ẹ fi ìbùkún fún Olúwa, ẹ̀yin áńgẹ́lì rẹ̀, tí ó pọ̀ ní ipá tí ń ṣe òfin rẹ̀, tí ń fi etí sí ohun ọ̀rọ̀ rẹ̀. Ẹ fi ìbùkún fún Olúwa, ẹ̀yin ọmọ ogun rẹ̀ gbogbo, ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ tí ń ṣe ìfẹ́ rẹ̀. Ẹ fi ìbùkún fún Olúwa, gbogbo iṣẹ́ rẹ̀ ní ibi gbogbo ìjọba rẹ̀. Fi ìbùkún fún Olúwa, ìwọ ọkàn mi. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí.

Ọlọ́run ayé ayé. Àtò fara ti bí òkè. Gbanigbani tí ayé ń sáyá. Ọlọ́run ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Aṣájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀. Àrí ìrú àlá, ẹrù jẹjẹ létí òkun. Olùgbèjà ọmọ orúkan. Àpáta ayérayé ibi ìsádi wà. Ẹni tí gbogbo agbára láyé àti lọ́run jẹ́ ti rẹ̀. Ẹni tó ní ohun gbogbo lọ́dọ̀ lódùlódù. Ẹni tí gbogbo agbára àti ipá ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run tí kò yí padà. Ògómọ̀yé ọ̀. Ọlọ́run tí ò dá wa dá. Ọlọ́run tí ò ṣe wá láwa nìkan. Láti ìbẹ̀rẹ̀ débi tá a dé lónìí, a mọ̀ pé ìwọ ni Ọlọ́run ìwọ ni. Lẹ́yìn rẹ kò sẹ́lòmíì. Ẹni tó ni gbogbo ipá o. Ọlọ́run oṣù kíní, Ọlọ́run oṣù kejì, Ọlọ́run oṣù kẹta. Ìwọ iná lọ́lọ́run oṣù kẹrin, ìwọ ló dí oṣù karùn-ún mú. Ó dí oṣù kẹfà mú ìkeje àti ìkẹjọ. Ìkẹsàn-án rèé láyé àtàlàáfíà. Láàrin gbogbo ènìyàn. Láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn. Ó sì ń ṣètọ́jú wa. Láàrin ẹgbẹẹgbẹ̀rún ènìyàn. Ó sì rántí wa. Láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀. Ó sì ṣe ìkẹ́ wa. Ọlọ́run wa, Ọlọ́run láíláí. Ìwọ tí kìí wò bí ènìyàn ti wò. Ìwọ tí kìí dé ènìyàn dá ìrìn àjò rẹ̀. Ìwọ tí ń bọ́mọ rìnrìn àjò. Ìwọ tí ń mọ́mọ la inú ìṣòro kọjá. Ìwọ tó ìdá ọmọ dá ìṣòro. Ìwọ ni Ọlọ́run. Lẹ́yìn rẹ kò sẹ́lòmíì. Ọlọ́run àwọn Ọlọ́run. Fún àánú àtòrí ọ̀fẹ́, eléyìí tó pọ̀ tí a rí gbà títí dàkókò yìí, kábíyèsí rí Ọlọ́run. Mo mọ̀ gbé ọ̀gá. Èmi gbé ọ̀gá nínú mi yìí. Mo sì sọ wípé o ṣé o. Lórí mi àti gbogbo ọkàn tí ń gbọ́ wa láàárọ̀ yìí, a ronú wa jinlẹ̀. Àwa wo awo ara wa awo fínífíní. A rí wípé ìbámọ́ ṣe ìwọ tó wà ní àti wa ni. Kí ni Israẹli ìbámọ́ wí nísinsìnyí? Kí ni ìdílé ẹnìkọ̀ọ̀kan wa ìbámọ́ wí nísinsìnyí? Kí ni tí ẹnìkọ̀ọ̀kan wa ìbámọ́ sọ nírú àkókò yìí? Ewu gbogbo omú wọn fò wá dá. Ibi gbogbo omú wọn forí warù. O jẹ́ kí èrò tí ọ̀tá rò òjò ṣẹlé wa lórí. Èrò tí ènìyàn rò òjò ṣẹlé wa lórí. Èrò tí ìka ènìyàn rò ìpinnu wọn, ìlépa wọn, ìsapá wọn. O sì dá gbogbo ẹ̀ ó dá padà sórí àwọn tó ní a mọ̀ sọ pé o ṣe o. Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Ọdún 2026, kábíyèsí rẹ Ọlọ́run mẹ́. Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ọjọ́ ayé, ọba tí kò yí padà. Ọba tí kìí yí padà, ọba tí ò lè yí padà, adàgbàmọ́ tẹ̀pá ni ọ́, adàgbàmọ́ pàrọ̀ òye.

ẹ káàbọ̀ padà. Ẹ má gbàgbé pé mo sọ pé mo kúnrin tó pọ̀ wá láàárọ̀ ẹ̀. Kò fẹ́ kẹ́yìn náà ó kẹ jájọ ro jinlẹ̀. Ẹ já ronú wa jinlẹ̀. Dáadáa. Báwo la ṣe débì iná? Báwo lẹ ṣe débì? Báwo lẹ ṣe rìn? Ṣé mímọ̀ ṣe yẹn ni? Ṣé agbára yẹn ni? Ṣé ọgbọ́n orí yẹn ni? Àbí mímọ̀ ṣe pé ẹ̀kan smart? Ṣé ẹ̀kan smart ni? Tí ìbá ṣe bẹ́ẹ̀, ẹ jájọ yín láàárọ̀ yìí.

ṣe rántí orin eléyìí. Òun ni mo mọ fún yín lábala àwọn orin tí a ti gbọ́ nígbà tá à ń dàgbà bọ̀. Eléyìí ò tí pẹ́ púpọ̀ jù. Ẹ̀yin tẹ́ rí àánú tó tayọ gbà. Ẹ jẹ́ agbáradì láti lọ rèé fijú àtayọ̀ yin bàbá léni. Lórí wákàtí yìn rere ni wákàtí yìn rere mo ti ń sọ fún yín kẹ́ gbáradì. Ẹ má jẹ́ kí n kankan dì yín lọ́wọ́.

mi ilé ilé gbogbo àwọn ẹyin tán lónìí o. Ṣùgbọ́n ilé yìí ẹ̀yin náà lè lọ wò lórí YouTube. Ẹ lè download rẹ̀ sórí fóònù yẹn. Sẹ́yìn náà ó máa gbọ́ láràárọ̀. Bó mo tún jí láàárọ̀ tòní, ta ni Ọlọ́run ni.

eléyìí tí máa fi kádìí ẹ̀ ń lẹ̀rí láàárọ̀ yìí kí n tó mọ́ ọ lọ. Ṣé ẹ ti ṣetán? Ẹ jẹ́ àlọ́bẹ̀ṣẹ́ wẹ́lẹ́ Jésù náà ni.

Ẹja jọ pariwo níbi tá a jọ wà wípé Jésù ò ṣe o. Oṣù mẹ́jọ nínú méjìlá. Akaba mẹ́jọ nínú méjìlá. A ti tún gbẹ́sẹ̀ lé ìkẹsàn-án.

0: Àwọn orin yìí ni màá fi yín sí kí n tó máa lọ láàárọ̀ yìí. Pé mo sọ ọmọ olórin lájọ máa jó sí làárọ̀ yìí dáadáa. Ẹ̀sìn rí àwọn orin. Àwọn orin ìsìnkú tí mi ò láǹfààní àti mú wá. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ̀. A jọ pàdé lọ́jọ́ mẹ́jọ. Ó wá tó dọjọ́ mẹ́jọ yìí. Kí jẹ́ ń fàyè àsìkò yìí kí màmá mi dáadáa.
1: Kò fi mí sílẹ̀.
0: Olùdásílẹ̀ àjọ PGDF.
1: Ẹ parapọ̀.
0: Praise God Daily Foundation.
1: Èmi àpá.
0: Ti ìpàdé tí a tún ṣe níjọ Thursday on the 3rd of September. Láti tọ́jú àwọn opó. Àwọn opó. Màmá ni convener, màmá mi Dorcas Folayan. Àwọn ni convener fún àwọn èèyàn wọ̀nyí. Wọ́n ń ṣètọ́jú ṣèkẹ́. Bí Ọlọ́run ti fún wọn lórí ọ̀fẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tí ó fún yín láti máa ṣe àwọn nǹkan wọ̀nyí. Lóòrèkóòrè mo sì gbà aládùúwà lórúkọ Olúwa ẹ ó ṣe débi èrè ẹni ẹlẹ́ni ò ní jẹ èrè yín lórúkọ Jésù Kristo. She is a good lover of people that are trying and striving láti survive pàápàá jùlọ àwọn opó àti àwọn ọ̀dọ́ tí wọ́n bá tún jẹ́ akíkanjú. She is a lover of youth, agile youth to be precise, ọ̀dọ́ tó ń ṣe takuntakun. Mo súre lórúkọ Olúwa màmá àní wa yín tí ẹ tí ní lọ báyìí ẹ ó pẹ fún wa lórúkọ Jésù. Àtẹ̀yìn àti àwọn ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún yín ẹ ó jọ pẹ́ láyé nínú ayọ̀ àti àlàáfíà nínú ìbùkún àti ojúrere. Ibi ni màá ti máa sọ ní padà rélé láàárọ̀ tòní. Ọjọ́ mẹ́jọ láwùjọ pàdé bí Jésù lu ọ̀bá ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tó bá wò nínú àánú rẹ̀ ni yóò pa wá mọ́ láti rí Sunday tó ń bọ̀. Ṣùgbọ́n bó bá lè ṣe àwùjọ pàdé lórúkọ Olúwa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Oṣù kẹsàn-án yìí ìkẹwàá ìkọkànlá àti ìkejìlá tá à ń wo yìí lórúkọ Olúwa kò ní mú ẹkún wọlé tọ̀ yín tọ̀ mí wá. Ibi ó kéré pọ̀ kò ní jẹ́ tèmi àti yín. A ó jọ lò ó pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ní ìparí oṣù kẹsàn-án, oṣù kẹwàá, oṣù kọkànlá àti ìkejìlá, a ó jọ kọrin ayọ̀, a ó sì jọ lẹ́nu ọpẹ́. Títí ọjọ́ mẹ́jọ, remain blessed, stay safe, shalom.

Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbò wa. Ẹ wá wo ṣé Olúwa irú àrò tí ó ṣe ní ayé, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé, ó ṣe ọ̀run, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kẹ́ ẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run. A ó gbémi ga láàrin àwọn kèfèrí, a ó gbémi ga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbò wa. Torí náà ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wa ta ní ọba ògo yìí Olúwa tó le tó lé agbára Ọlọ́run tó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wa ta ní ọba ògo yìí Olúwa Ọlọ́run àwọn ọmọogun òun náà ní ọba ògo. Ògo ni fún Ọlọ́run Bàbá, ògo ni fún Ọlọ́run ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mọ́, bí ó ti wà látètè kọ́ ṣe, ó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun.

Orúkọ ọ̀gá àgbà pátápátá tó ń tún jẹ́ olùdásílẹ̀ West Radio 89.3 FM Evangelist Mrs. Lillian Bademosi àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ ní èmi ọmọ yín Sunday Afọlábí tí owó mọ̀ sí Hosanna fi ń kíyín kábọ̀ sórí ètò yín ètò wa àkókò ẹ̀rí. Ìkànnì kànga gbọ́n máa gbẹ̀rẹ̀ West Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bíi.

àìmọye ogun lọ́lọ́run ti gbé fòyìn dà. Àìmọye ogun rírí ogun àìrí tọ́lọ́run ṣẹ́gun rẹ̀ nínú ayé yín. Orí Ọlọ́run lórí ayé ẹ̀dá kò láfiwé. Ìfẹ́ rẹ̀ lórí ayé wa kò lódiwọ̀n. Ọlọ́run tó máa ń fi ẹ̀rí pani lẹ́ẹ̀rín. Ẹ̀ntáyé rò pé ó ti tán fún Ọlọ́run, ó dẹ̀ fi àánú gbé e dìde. Ọmọ nobody, Ọlọ́run á sì sọ di somebody. Nítorí àánú rẹ̀ tó dúró láéláé ni.

ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí, má máa rora rẹ pin. Ìyanu sì máa ṣẹlẹ̀ láyé rẹ. Ọlọ́run ó fi ẹ̀rí dáwọ náà lọ́la. Ọlọ́run yóò fi ẹ̀rí pa ọ́ lẹ́ẹ̀rín.

Olúwa bá tilẹ̀ sí fèrèsé ní ọ̀run. Ó ní nǹkan ya lè rí bẹ́ẹ̀ bí. Ṣùgbọ́n ìyanu ṣẹlẹ̀ lẹ́nu bodè Samaria lọ́jọ́ kejì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wòlíì Ọlọ́run. Wọ́n dẹ̀ ta ìlẹ̀ fún kíkúná kan ní Sékélì kan lẹ́nu bodè Samaria. Èmi náà dúró gẹ́gẹ́ bí Èlíṣà láàárọ̀ yìí. Mo kéde ẹ̀ sínú ayé ìwọ tó orí àmì ṣe. Àní ní ìwòyí ọ̀la. Ìtàn ayé rẹ yóò ti yí padà sí rere. Àní ní ìwòyí ọ̀la. Ọlọ́run yóò ti pa ọ́ lẹ́rìn ayọ̀. Àní ní ìwòyí ọ̀la. Ọlọ́run yóò ti ṣe ohun ńlá nínú ayé rẹ.

0: gbogbo ẹyin tẹ máa pè sórí ètò láàárọ yìí. Lẹ́yìn tẹ bá sọ ẹ̀rí yín, Olúwa fi sí mi lọ́kàn. Ó kí n kàn pàṣẹ sínú ayé yín. Ó kó wọn Ọlọ́run kó pa yín lẹ́rìn ayọ̀ nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí. Ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ayé yín. Ó lè gba Ọlọ́run pé yóò pa yín lẹ́rìn. Bí ìmọ̀ ẹkún tẹ bá wo oṣù kẹsàn-án yìí, Olúwa lòun ó pa yín lẹ́rìn ayọ̀.
1: Ó yẹ kó lè sọ pé
0: Ọlọ́run ó fi ẹ̀rí pa yín lẹ́rìn ayọ̀.
1: Ni Olúwa ṣe lóore o, kó nà wọ́.
0: Abẹ́ẹ̀rí tó ṣe fún Sara lọ́jọ́ sí.
1: Ó ṣe mí o.
0: Sara tí ìrètí ti pin fún.
1: Ó ṣe mí o.
0: Nígbà tí ìyanu ńlá wá ṣẹlẹ̀ nínú ayé Sara. Sara ni Olúwa pa mí lẹ́rìn. Gbogbo etí tó gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú mi. Gbogbo etí tí ó gbọ́ ẹ̀rí tiyín náà, wọ́n rẹ́rìn ayọ̀ pẹ̀lú yín.

0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Yes, ma. Kí lórúkọ yín?
1: Orúkọ mi ni Ìyáàfin Tóyìn Joseph pátápátá.
0: Ekaro, mami.
1: Ekaro, yes, sir.
0: Yes, ma. Ẹ ra mọ̀.
1: Ẹ̀rí kan ni o, yes, sir.
0: Olúwa ṣeun o. Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
1: Mo dúpẹ́ ní òru ìjẹta mọ́jọ́ ànágbá tí ò jẹ́ kéèyàn àtàwọn ọmọ jóná mọ́lé. Torí àtàn pẹ́lẹ̀ àmọ̀ pé ó ti ré bọ́ síbi ìwé. Kíni èsì yẹn ló wá gbalé kọ lóru lásàtájú ìrìnà ṣé ó ti ń jó ìwé tí gbogbo ẹ̀sìn ṣe bùràbùrà sí àtàjà sí àpá tí gbogbo ní ti kún ìpò sí tó sanáwọ ọlọ́run.
0: Olúwa ṣeun àbáyín dúpẹ́ o. Babayin dúpẹ́. Màmá a rán mi láti kéde ẹ̀sà ayé yín nínú ilé yín yẹn lórúkọ Jésù. Ìbànújẹ́ ò ní wọbẹ̀. Mo kéde ẹ̀sà ayé lóṣù kẹsàn-án yìí lórúkọ Jésù nínú ilé yẹn. Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀. Mi mọ ìbànújẹ́ tẹ gbé wọnú oṣù kẹsàn-án yìí. Mo kéde rẹ̀ nínú oṣù kẹsàn-án yìí lórúkọ Jésù. Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. God bless you, ma.

0: wọ lọrun wa.
1: Hello.
2: Hello Karo.
1: Hello Karo ma.
2: Hello. Nti Akintola ni lati akeyo.
1: E Karo ma.
2: O dupe fun Olorun baba ti Olorun mi mimo. O de mi atebi mi to da wa si o ta ti rosi. O se tutun yi o. Oyin Olorun logo. Ko mo riri re. Ko wa se ni gbogbo ona. Ti gbe da mu yin logo.
1: Oluwa seun. Aba yin dupe. Aran mi si lati kede sinu aye yin mama. Lóṣù yìí lórúkọ Jésù Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀.
2: Àmì.
1: A ní gbogbo ohun tó wù kó lè máa jẹ́ bí ìbànújẹ́ yẹn. Lóṣù yìí lórúkọ Jésù Ọlọ́run yóò sọ di ayọ̀ fún yín.
2: Àmì.
1: Mo gbàdúrà fún ilé yín yẹn nínú ìrìn àjò oṣù lórúkọ Jésù ibi ò ní wọ bẹ̀.
2: Àmì.
1: Jésù Olúwa wa.
2: Àmì.

0: Hassan?
1: Hello?
2: Hello, Ekaro, sir.
1: Ekaro, sir. Mr. Mike. Yes, sir. Nínú oṣù kẹsàn-án yìí lórúkọ Jésù Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀. Ohun Olúwa ló jáde ipe súre fáwọn èèyàn pé kóhun Ọlọ́run kó pa wọ́n lẹ́rìn ayọ̀ nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí. Mo kéde ẹ̀sáyé mi mọ tó wù kó lè máa gbomi lójú yín o. A rán mi sí yín láàárọ̀ yìí pé nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀. Nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí lórúkọ Jésù gbogbo tó dàbí ìbànújẹ́ yẹn lórúkọ Ọlọ́run yóò sọ di ayọ̀ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. God bless you, sir.
0: Ìrí o padà sẹ́yìn, gbogbo ìdílé Jésè.
3: Hello, sir, Ekaro.
1: Hello, Ekaro.
3: Ẹ̀kúṣẹ́ ẹ̀kọ́gbọ́gbọ́ ta Ọlọ́run la máa sọ gbọ́dọ̀ sí mi.
1: Àmì Jésù, Ekaro.
3: Àti Sunday yìí.
1: Àsìmí Aláyọ̀ ni.
3: Ẹ̀jọ̀ èrí kan mi náà mi ta Adébọlá láti Àpàtà.
1: Bàbá Ekaro, sir.
3: Ẹ̀kọ́gbọ́gbọ́ ta sà.
1: Yes, sir.
3: Onípẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ò farapa mọ́ jẹ nínú yá, ó fún mi ní ìran kan mọ́ sí ìwọ rẹ̀ nípa ìyànkan tó súnmọ́ mi nínú ẹ̀rù. Mo ti rí bẹ́ẹ̀ yí, mo bẹ̀rẹ̀ sọ pé mi ò ní sọ exactly nǹkan ìṣẹ̀lẹ̀ sómi. Ṣé mo dúpẹ́ fún Ọlọ́run tó máa ń kó gbàgbé láti mọ gẹ́gẹ́ bí Nàìjíríà àti Nàìjíríà ní pé nígbà tí Jésù bá wá, a wá ní ẹ̀mí. A sì máa fi ara ran àwọn àyàn fẹ́. Nítorí pé bí mo tún ṣe rí nǹkan yẹn, ó jẹ́ kí n mọ̀ wípé Ọlọ́run ti ṣẹ́gun. Ó fẹ́ happen bẹ́ẹ̀ báyìí, Ọlọ́run ti ṣẹ́gun bó ṣe ṣẹ́gun àkọ́kọ́. Ṣé mo dúpẹ́ pé Ọlọ́run bá tẹ̀ fi nǹkan ràn yàn opportunity ni tó jẹ́ kí mo ti jìn sínú ẹ̀mí Ọlọ́run jẹ́ kí mo jìn sínú ọ̀fìn yẹn kó tó di pé ó káyàn mọ́. Ṣé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ pé Ọlọ́run ti ṣẹ́gun náà.
1: Bàbá, ó kéde ẹ̀sáyé yín, ogun tolúwa ti ṣẹ̀yẹn lórúkọ Jésù kò ní gbérí mọ́.
3: Àmì Jésù.
1: Pàdé ẹ̀mí Ọlọ́run ò ní dágbére fún ayé yín. Ó kéde ẹ̀sáyé yín bí Ọlọ́run ṣe fi sinmi lọ́kàn. Láàárọ̀ yìí lórúkọ Jésù Kristi, ìyanu tẹ́ ẹ nílò gangan, ìyanu tó pọ̀ gbọ̀ngbọ̀n lọ́rọ̀ ayé yín lórúkọ, ìyanu náà yóò ṣẹlẹ̀ láyé yín. Nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí lórúkọ Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀.
3: Jésù
1: Olúwa wa.
3: Àmì ó ṣe fẹ́ jìtà.
0: Èmi ni tí jẹ́ èmi ni èmi ni má.
2: Hello. Hello, Ekaro, sir. Happy New Month to you.
1: Ekaro, I am number one.
2: I am the number one. Orúkọ tèmi ni Ògbẹ́tádé Ọ̀tọ́lọ́ AKA I am the number one.
1: Ọba Ekaro.
2: Ẹ yà sà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti mo ṣe jẹ́ aláìlera tó tọ́jú àtọ́jú àkàjà. Kọjẹ kí n dẹni àgbègbè ẹ̀ kọjẹ kí n tó ń bẹ́ẹ̀ kó dà mí láàrọ̀ parí oṣù kẹjọ tí mo tún fi gbọ́ sí rẹ́lẹ̀ parí lọ ọpọlọ oṣù kẹsàn-án kọjẹ kí n rí wàhálà lórí mi ọba àtàyà lẹyìn lógo.
1: Olúwa ṣeun abayin dúpẹ́ bàbá abayin dúpẹ́ ẹ jẹ́ ń kéde ẹ̀sọ́ ayé yín bàbá mo kéde ẹ̀sọ́ ayé yín nínú ìrìn àjò oṣù kejì lórúkọ Jésù ẹ ó rí ìyanu Ọlọ́run. Nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí lórúkọ Jésù ẹ ó rí ìyanu Ọlọ́run. Àní ìyanu tó kàn gbọ̀ngbọ̀n gan lọ́rọ̀ ayé yín lórúkọ Jésù ìyanu yẹn máa jáde sí yín.
2: Àní
1: olóore tí ó múnú yín dùn tí ó mú kí oṣù kẹsàn-án yóò dùn fún yín lórúkọ Jésù ẹ lọ pàdé ẹ. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa.
2: Pastor.
1: Yes, sir.
2: Ẹ dákun nọ́mbà yín.
1: Ó dà kò sí wàhálà.
2: Kílíbà sí ìfẹsọ̀ lọ́sà.
1: Ó dà kò sí wàhálà. Ẹ ṣe.
0: Ṣé bẹ́ẹ̀.

0: ẹ̀rí tí mo fẹ́ sọ láàárọ̀ yìí.
1: Wọ́n á fi ti gbà.
0: Mo ti sọ ẹ̀rí ìrí lórí ètò yìí.
2: Àdàbà mi máa wá bí.
0: Ṣùgbọ́n Ọlọ́run fi sinmi lọ́kàn pé kí n tún mú ẹ̀rí ìwá láàárọ̀ yìí.
2: Ẹ̀là iná wá darí àwọ̀ ọmọ rẹ̀ o.
0: Ọlọ́run lòun fẹ́ lu ẹ̀rí fún àwọn ìdílé kan.
2: Ọlẹ̀ má bọ̀.
0: Táwọn náà ní irú ìlà kọjá yìí. Èmi ti ní ẹ̀rí tí mo fẹ́ sọ ńlẹ̀ tẹ́lẹ̀. Kódà kọ́dún yóò fi parí ẹ̀rí tí mo fẹ́ sọ ẹ̀rí yẹn ti wà ńlẹ̀. Ẹ má jàtàn, Ọlọ́run ń ṣe ìyá nínú ayé àwọn ènìyàn.
2: Fún mi ní dákà dá pẹ̀lú kálá mọ̀rọ̀ rẹ̀.
0: Ìwọ tó ń gbọ́ mi láàárọ̀, Ọlọ́run ó ṣe ìyá nínú ayé tiẹ̀ náà.
2: Ilé kọ́lá kọ́lá.
0: Ìwọ náà ó ní ẹ̀rí tá a sọ ẹ̀rí tiẹ̀ náà lórí ètò yìí.

0: sọ láti bíi bíá bíi ọdún kan lé ṣe díẹ̀ sẹ́yìn mo ti sọ ẹ̀rí.
1: agbára àṣẹlé àṣẹṣe àtọ̀.
0: ṣùgbọ́n ní tọ́lọ́run fẹ́ fi ṣe tó tún ní kí n mú ẹ̀rí wá láàárọ̀ yìí. ẹ máa bá mi ká lọ́nu ẹ̀rí tààrọ̀ yìí.
2: ayé ń sọ ní jẹ́.
3: wọ́n tọ́ mi jẹ́.
0: ọkùnrin yìí àti ìyàwó rẹ̀ wọ́n wà nínú ìpọ́njú.
2: ènìyàn
3: sì ni lọ́kàn.
0: nínú ìpọ́njú ni wọ́n bí ọmọ.

0: kọ̀rọ̀ kan. Arákùnrin ń gbìyànjú lóòótọ́, ṣùgbọ́n àwọn ìgbìyànjú rẹ̀ kò mú yes.
1: Wọ́n máa ti sọ gbàgbọ́ di business o.
0: Ìyàwó náà ń jà fitafita pọ́n lè bọ́ lọ́wọ́ ìṣe.

0: ṣiṣẹ́ tí ìyàwó ò ṣe tán.
1: Wọ́n lọ sọ.
0: Ṣé ń bá wọn gbàárù ló ń bá wọn fọṣọ ló ń bá wọn tún léṣe.
1: Kó ìgbàgbọ́ nù.
0: Ọpọ náà ń gbìyànjú ó ń jà fitafita.

0: wọn nígbà tí ìyá ipọ̀. Ó fẹ́ dàbí pé ìyàwó ìkò fẹ́ fara dà á mọ́.
1: Ẹbí mi mọ́ wá bí tí ń gbà mí, ọ̀dà rí àwọn ọkọ̀ rẹ̀.
0: Ó wá pe ọkọ rẹ̀.

0: Bí ọkọ òun náà mú ọmọ kan kó kọ́kọ́ náà máa tọ́jú rẹ̀.
1: Àwọn tó forí bọlẹ̀ fún yẹn jó mọ ohun tí wọ́n rí mọ́lẹ̀.
0: Arábìnrin ni pé bóyá tó ń bá lọ tó mú ọmọ kan lọ.
1: Àwọn tó ń forí
0: bọlẹ̀ fún yẹn jó mọ ohun tí wọ́n
1: gbé sábẹ́.
0: Wípé kọ́kọ́ náà mú ọyọ kan káwọn tiẹ̀ jọ pín yà díẹ̀ náà.
1: Àwọn
0: ló yà yípadà rere le.

0: bàbá náà ń gbọ́ mi láàárọ̀
1: yìí. Ṣé sọ pé ká máa múra lẹ̀? Ká máa múra lẹ̀.
0: Àní nílé ọkọ tó wà lọ́wọ́lọ́wọ́. Ọlọ́mìíràn. Ní nǹkan ò lọ déédé fún.

yìí nínú ìlàkọjá yìí ọlọ́run lòun ò gbàgbé rẹ tọlọ́run bá lè rántí arákùnrin àti ìyàwó rẹ abẹ́ ìwo ti tóbi agbára ọlọ́run ni òru ọjọ́ tó gbìyànjú gangan tí ìyàwó nọ́pọ̀ òun lọ láàárọ̀ ọjọ́ kejì táwọn méjèèjì dẹ̀ fi omi jésù ọlọ́run dẹ̀ rántí wọn ìwọ náà ló kan ọlọ́run máa fi àánú rántí rẹ náà ọlọ́run máa fi àánú rántí rẹ nítorí kò sí tí ọlọ́run yìí ò lè ṣe.

Ẹ̀pọ́n kí yín, ẹ káàsán, ẹ dẹ̀ kú ìsinmi òní. Ìròyìn àgbáyé la mú wá fún yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbémàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé aṣojú ṣòfin tú àwọn ìgbìmọ̀ ilé ka. Àjọ Test Fund ní ìrètí wà wípé yóò gbé àwọn ibùdó ìmọ̀ ẹ̀rọ ICT lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tó lé ní 200 àti 80. Àjọ INEC àti iléeṣẹ́ ọlọ́pàá ṣèlérí láti yabo àwọn olóṣèlú lórí ìdíkokò àti ìdẹ́yẹsínì. Ilẹ̀ Iran ń gbẹ̀san lẹ́yìn ìkọlù ilẹ̀ US sí ọkọ̀ àgbèpo. Ìṣẹ̀lẹ̀ ojú ọjọ́ ṣokùnfà ìdíwọ́ ní pápákọ̀ òfurufú ilẹ̀ Indonesia. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ Bayern Munich gbá omi odò sódò. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé aṣojú ṣòfin ti tú gbogbo ìgbìmọ̀ rẹ̀ ká lójú ẹsẹ̀ pẹ̀lú àṣẹ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tọ́rọ̀ kàn láti dáwọ́ iṣẹ́ dúró nínú ìgbìmọ̀ kó wa wọn. Àṣẹ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ẹni tí ṣe akọ̀wé ilé aṣojú ṣòfin ìyẹn Òsídì Ibrahim tó buwọ́lù lánàá wípé ìtúká ìgbìmọ̀ náà ló wáyé lẹ́yìn ìpè ìfiránṣẹ́ iṣẹ́ ìwádìí wọn. Lélẹ́yìí tó yé wọ́n ní kí àwọn ìgbìmọ̀ kí wọ́n fi ṣọwọ́ pẹ̀lú àlàyé wípé ìgbìmọ̀ méjì péré ló ní àfikún ọ̀sẹ̀ méjì lélẹ́yìí tó sì ti wá sópin. Ó fi kún wípé kí gbogbo àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kàn kí wọ́n yọ̀ǹda àwọn ìwé àti àwọn nǹkan míì tí ń bẹ lákàtà wọn sí ọ́fíìsì ẹni tí ṣe akọ̀wé ilé fún ìfipamọ́ àti àwọn ìgbésẹ̀ tó tọ́. Àjọ tó ń rí sí ẹ̀náwó àwọn ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí Test Fund ní ìrètí wà wípé yóò pèsè àwọn ibùdó ìmọ̀ ẹ̀rọ ICT sí àwọn ilé ẹ̀kọ́ lè tó lé ní 200 àti 80 jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ṣe akọ̀wé àjọ ọ̀hún ìyẹn Akitẹ́ẹ̀kì Sóní Ẹ̀ṣọ́nà ló sọ eléyìí di mímọ̀. Ẹ̀ṣọ́nà ló ṣàlàyé eléyìí lásìkò tó ń bá oníròyìn sọ̀rọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ ibùdó ìmọ̀ ìjìnlẹ̀ ICT ní ilé ẹ̀kọ́ fásitì lẹ́yẹ tó wà nípínlẹ̀ Cross River nílùú Calabar. Ìgbésẹ̀ tó wáyé láti ọwọ́ aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu. Ó ṣàlàyé ètò gẹ́gẹ́ bí eléyìí lẹ́yẹ tó ń ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú aya ààrẹ láti lè dí àwọn àlàfo tó wà láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti ojú òpó ayélujára. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí iná ṣe ìlérí láti gbé ìgbésẹ̀ léè tó lè tako àwọn olóṣèlú tó ń dìkokò sí àwọn alátakò gẹ́gẹ́ bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe súnmọ́ tòsí. Àjọ méjèèjì ló sọ eléyìí lónìí lásìkò ìfèsì sí ìbéèrè àwọn ènìyàn. Àti ṣe àkọ̀wé àgbà fún àjọ ìyága Áfíríkà SAMSI Itodo pẹ̀lú àwọn míì pè fún ìgbésẹ̀ òfin lórí àwọn ìgbésẹ̀ lè tó bá lè fa làásìgbò òṣèlú. Ilẹ̀ Iran ṣàlàyé wípé iléeṣẹ́ ológun rẹ̀ ṣe ìkọlù sí àdó atọpinpin iléeṣẹ́ ọmọ ogun orí omi ilẹ̀ Amẹ́ríkà tó fẹ́ wọlé sí agbègbè Strait of Hormuz. Lẹ́yìn wákàtí díẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkọlù sí àwọn ọkọ̀ agbépo mẹ́ta, ìkọlù láàrin orílẹ̀-èdè méjèèjì ló tún bẹ̀rẹ̀ lọ́sẹ̀ lè tó kọjá. Ilẹ̀ Iran ń dúró lórí níní àṣẹ lórí agbègbè Strait of Hormuz nígbà tí ilẹ̀ Washington náà dẹ̀ ń dí àwọn igun etídò tó jẹ́ ti ilẹ̀ Iran. Ìṣẹ̀lẹ̀ làlúrí ojú ọjọ́ ti mú ìdíwọ́ débá fífò àwọn bàálù ní pápákọ̀ òfurufú ilẹ̀ Indonesia tó sì mú ìdíwọ́ débá ìrìn àjò ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn.
àwọn aláṣẹ sọ̀rọ̀ lórí igba àti mẹ́sàn-án àwọn bàálù létí ìdíwọ́dé bá fífò wọn. Ìṣẹ̀lẹ̀ náà ìlò bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ Jímọ̀ létí méjì míì sì wáyé láàárọ̀ ọjọ́ ìsinmi. Nínú ìròyìn eré ìdárayá, akọni ikọ̀ Bundesliga yóò báyà mú ní ìṣe ìlò ti gbá ayò òdo sódò pẹ̀lú Schalke. Bayamu ní ìṣe ló gbìyànjú ribiribi pẹ̀lú pípàdánù ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ gbígbá bọ́ọ̀lù sáwọ̀n. Omi ayò yìí lè tán láǹfààní àti gbáyìí ló túmọ̀ sí wípé ikọ̀ Bayern kùnà fún ìgbà àkọ́kọ́ láti gbá bọ́ọ̀lù sáwọ̀n nínú àwọn ìdíje 19 láti lórí ọ̀fẹ́ láti gbà. Èyí ló pin ìròyìn àgbáyé wa fútọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àwọn afọyín pé ilé aṣojú-ṣòfin ti tú gbogbo ìgbìmọ̀ rẹ̀ ká lójú ẹsẹ̀ pẹ̀lú àṣẹ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tọ́rọ̀ kan láti dáwọ́ iṣẹ́ dúró nínú ìgbìmọ̀ wọn lẹ́yẹ ìsọ́ka. Àwọn afọyín pé àjọ tó ń rí sí ẹ̀náwó àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè tí a mọ̀ sí Test Fund nílẹ̀ rẹ̀ ti wà wípé yóò pèsè àwọn ibùdó ìmọ̀-ẹ̀rọ ICT sí àwọn ilé ẹ̀kọ́ lè tó lé ní 180 jákèjádò orílẹ̀-èdè yìí. Àwọn afọyín pé àjọ tó bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ṣèlérí láti gbé ìgbésẹ̀ tó le tako àwọn olóṣèlú tó ń dínkokò sí àwọn alátakò gẹ́gẹ́ bí ètò ìdìbò ọdún 2027 bó ti ṣe ń súnmọ́ tòsí. Àmọ́ àfihàn pé ilẹ̀ Iran ṣàlàyé wípé iléeṣẹ́ ológun rẹ̀ ṣe ìkọlù sí àdó atọpinpin iléeṣẹ́ ọmọ ogun orí omi ilẹ̀ Amẹ́ríkà tó fẹ́ wọlé sí agbègbè Strait of Hormuz lẹ́yìn wákàtí díẹ̀ létí ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkọlù sí àwọn ọkọ̀ àgbèpò mẹ́ta. Àwọn afọyín pé ìṣẹ̀lẹ̀ làlúrí ojú ọjọ́ ti mú ìdíwọ́ dé bá fífò àwọn bàálù ní pápákọ̀ òfurufú ilẹ̀ Indonesia tó sì mú ìdíwọ́ dé bá ìrìn àjò ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn. Nínú ìròyìn eré ìdárayá láti mú afọyín pé akọni ikọ̀ Bundesliga ìyẹn Bayamu ní ìṣe ló ti gbá omi ayò òdo sódò pẹ̀lú Schalke. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ gbọ́ ìlò wá láti ọwọ́ Kúnlé Olówó. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀wà gbogbo at West Radio 893. Ẹtúlẹ̀ máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹtúlẹ̀ kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tó bá fi tó wà létí lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.

ẹsẹ̀ méjèèjì ni ó dẹ̀ dúró kò ní yí sọ̀tún bẹ́ẹ̀ sì ni kò ní yí sọ́sì ẹ bá ń bèrè lọ́wọ́ ẹni tó jẹ́ pé ó lóòrín mírákù ọba òkè ẹ gbọ́ náà ṣé bí wọ́n ṣe bu bọ́n ṣe fi èbù iṣu bọ́n ṣe bi sínú ilẹ̀ bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe jáde ta ló ṣe mírákù yìí iṣẹ́ àgbẹ̀hún náà ní kóroko oko náà ló ń lo kì í ṣagbára rẹ̀ ẹ gbọ́ náà a bímọ lánàá gẹ́gẹ́ bí bàbá mi kan a ní ọjọ́ iná bí àkàrà tákàrà náà ń bí ọmọ mò ń kí bàbá mi ṣeun oyè wúsì ó ní wàásù àwa náà ń bí ọmọ ọmọdé ń dàgbà ẹ gbọ́ ọ̀tá lẹni tó ń ṣe yìí a ní títí lẹ́lẹ́nu ó máa yìn ọ́ bábá fún mi ní wákàtí kan yìí bí kàn fi yìn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ náà ẹ dalẹ́ni tó jẹ́ pé òwò sílẹ̀kùn oṣù àkọ́kọ́ nínú ọdún 2026 tálẹ́ni tó jẹ́ pé ó tilẹ̀kùn 2025 bí kò ṣùn náà ni ọlọ́run ògo ni fún orúkọ rẹ wípé àǹfààní àtòrè ọ̀fẹ́ tuntun fẹ́mi o èmi mọ̀ ọ́ mo mọ̀ọ́rẹ́ láàfin dágbére ní ìjẹ́jọ́ tá a tún fi pàdé lórí ètò ìmí lọ́lọ́pẹ́ nítọ́jọ́ ẹ̀nì lórúkọ ọlọ́run ọba ọ̀hún náà ni mò ń kí n pẹ́ káàbọ̀ sórí ètò ìmí lọ́lọ́pẹ́ mi ò ní ṣaláìyín bẹ́ẹ̀ sì ni mi ò ní ṣaláìgbéga èmi ó máa fìgbà gbogbo mọ rírì rẹ̀ lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí ẹ ti mọ̀ pé wọn ò lè ṣaláìforíyìn gbóríyìn fún àwọn tó yẹ pé wọ́n ní èèlò oríyìn nítorí pé bíbélì sọ pé ẹ fi ọlá fún àwọn tí ọlá yẹ fún. Wọ́n náà mo ṣe ń kinyín lórúkọ. Màmá wa ọlọ́run gbé ìkànnì ilé lọ́wọ́ Evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo ọ̀gá tó pupa bíi táyà mọ́tọ̀. Lórúkọ olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómi iyè. Lórúkọ ẹnjiníà mi ní titi ọ̀sán yìí ó tún jọ lọ́wọ́ bọ́tíìnì mi Samuel Adélérè.

0: olólùfẹ́ yín. Ṣé ẹ fẹ́ fún rẹ̀ bẹ́ẹ̀ sì ní tèmi náà fẹ́ yín fún ayọ̀? Ká jọ ń gbòòrò ayọ̀ rárá wa pẹ̀lú ìdùnnú ní gbogbo ìgbà. Pastor Sunday Afolabi. Ẹ tẹ́ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mi kalẹ̀ lórí ètò nídìí ti ọ̀sán yìí. Èmi Táyọ̀ Adéwùmí. Àgẹ́ ẹja sọ wípé òun náà wà ní ìsinmi àbí? Ẹja mọ̀ pé kò tún wà délé ní. Ẹ̀yin náà ń kà á. Lórúkọ Ọlọ́run ọba ni mo ṣíde ètò ní titi ọ̀sán yìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ yìí pé lábala lábala lẹ́tọ̀ èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ òun náà ni abala tani ọlọ́pẹ́. Ẹni tó jẹ́ wípé ababéèrè wípé tani ọlọ́pẹ́ ó yẹ kó lè dáhùn wípé èmi lọ́lọ́pẹ́. Nínú ilé tẹ wà ní ṣé ẹ̀yin náà lọ́lọ́pẹ́. Ha láìpẹ́ láì jìnà ọlọ́pẹ́ wa ní ti ọ̀sán yìí táwọn náà fọwọ́ sọ̀yà pé wọ́n lè bọ́ sí gbàgede. Wọ́n lè farahàn lórí ètò wípé ọlọ́pẹ́ ni wọ́n ó darapọ̀ mọ́ wa láìpẹ́. Èmi lọ́lọ́pẹ́ lẹ́tọ̀. Abala tani ọlọ́pẹ́ òun náà ni abala àkọ́kọ́. Abala ìkejì lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ. Abala ọ̀rọ̀ àṣẹ òun náà ni abala ìkejì tá ti ń gbà àlejò àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run láti súre sínú ayé wa, láti sọ̀rọ̀ Ọlọ́run sínú ayé wa, láti ṣe kíni, láti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ àṣẹ láti ẹnu àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run. Abala méjèèjì ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ yìí ti ń ṣe abala tani ọlọ́pẹ́ láti máa ń gbàlejò àwọn tó yẹ pé wọ́n máa ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Àwọn tó jẹ́ pé wọ́n ní ìrèdí láti dúpẹ́ yálà lórí ọjọ́ ìbí ni tàbí ẹ̀yin náà wedding anniversary ni church anniversary ni àbí ẹlẹ́yìn làkọjá kan náà tó yẹ pé ọ̀rọ̀ yín fi já sí ọpẹ́ òun náà la fi fi abala yìí kalẹ̀ gẹ́gẹ́ bí abala tani ọlọ́pẹ́. Abala ìkejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ tá ti máa ń gba àwọn àlejò. Àǹfààní àtòrí ọ̀fẹ́ náà wà láti lo abala yìí láti sọ ọ̀rọ̀ àṣẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, láti bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run, wàásùn ọ̀rọ̀ Ọlọ́run, ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ayé onípòjípò. Ẹ̀yin náà wá wò wípé báwo náà lẹ̀yìn náà ṣe lè ṣe kíni lè iṣẹ́ tí Ọlọ́run fi ràn yín, ẹ̀yin bàbá nínú Olúwa, ẹ̀yin màmá nínú Olúwa, tẹ́ fi lè jẹ fún àwọn ènìyàn. Ẹ kàn sí ìkànnì wa West Radio 893 FM, èyí tó kalẹ̀ sí pópónà Aláàfin Oríọ̀lẹ̀ City ní ìlú Ìbàdàn. Òun náà lẹ́lẹ̀ kàn sí wa ẹ̀ka ìpolówó ọjà wa, àbí kẹ́ pè mí lẹ́yìn ètò kẹ́ni kí n kàn sí yín níbikíbi tẹ bá wà. Kí ni mò ń ṣe? N ó kàn sí yín, ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́yìn ètò ni o, kì í ṣe lórí ètò 08032 3857. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Láìpẹ́ láì jìnà àlejò wa wọ́n darapọ̀ mọ́ wa ní abala tani ọlọ́pẹ́. Ikọ̀ àti ìrújú Ọlọ́run àlàyé náà ni èyí tó jẹ́ pé Ọlọ́run fi ọdún kan tó tó fi kún ọdún wọn lórí òkè ìpẹ́ pẹ́pẹ́ yẹn ẹ gbọ́ lẹ́nu wọn nígbà tí àwọn náà bá dé. Ó yá ẹja gbà bí eléyìí, ẹ mọ̀ pé ó ló ń ta máa fi ń wọ abala tani ọlọ́pẹ́. Ọtún òun náà láti mú wá ní ti ọ̀sán yìí ká tó bẹ̀rẹ̀ sí lo àlejò wa ní ọ̀gọ́ ẹnu. Ẹ̀yin náà fẹ́ kọjá lọ sójú òpó kọjú sinmi kí n bọ ọ̀dọ́ rẹ̀ ẹ̀kọjá lọ bẹ̀ at West Radio 893 FM van page at West Radio 893 FM van page. Ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ ẹ̀kọ́ papọ̀ ẹ̀yin náà ṣàtìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣàṣì fún àwọn olólùfẹ́ yín. Ẹ wá ṣà ẹ láìkí ẹ kẹ́yìn náà kẹ́ fún ọpẹ́ ẹ̀yin síbẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí náà, gbogbo yín náà ni mo kí mọ́ pẹ́ ti wà ń bẹ̀. Ìyá Ọlájídé, ìyá Yusufu, ìyá Adékúnlé, Mr. Ṣeun Ọládipúpọ̀ àti gbogbo yín náà lápapọ̀ ni mo kí. Óyá ẹ jẹ́ ká tún jọjọ ṣe é. Sunday àkọ́kọ́ nínú oṣù ìkẹsàn-án, bàbàbà àkọ́kọ́ nínú ọdún 2026. Báwo ló ṣe jẹ́? Ẹ wò ó, ẹ máa ti jẹ́ kí n gba ìpè. Ẹ jẹ́ ká ọkọ̀ ṣìkìnì náà, ẹ jẹ́ ká ọkọ̀ dúpẹ́.
1: Ṣọ́rọ̀ mi ò
0: tó pé. Ó sọ pé. Ẹ máa gbà bí eléyìí nítorí pé ẹnìkan kì í jẹ kílẹ̀ ò fẹ́.

0: 肉丸。哎，妈，这个叫干牛肝，阿赖莫里。牛肝，阿赖莫里。
1: My hope and my fortress, my strength and my trust, my deliverer, my high tower. Blessed be your
0: Lord. Okun, alai mori.
1: I will bless thee, O Lord. My hope and my fortress, my strength and my trust.
0: Ti aban soro.
1: My deliverer, my high tower. Blessed be your name. I will bless thee, O Lord.
0: Nipa okun, alai mori.
1: My hope and my fortress, my strength and my trust.
0: Abi eni, alai mori.
1: My deliverer, my high tower. Blessed be your name. Atayé gogun.
0: Ilu awo be
1: nugba yo si won o ti mo bo won
0: lo je pe niru akoko yi
1: ise won o ju sita ona to gba jo mi loju shon be lo fo won lori eni to to pe
0: ja indirect
1: ja just wo ma se
0: won indirect opolopo ona se nso pe ki lo olorun se
1: my strength and my heart
0: great ni won pe ai more
1: ani se
0: okan ti o more
1: ti won gogun de oluwa ona ku lo bayo sun won won ki mo fo won jere
0: ona meji lo pin si
1: won do sita ona tu
0: eni to ba ni okan i more
1: jo mi loju so de lo fo won lori eni to to gbe ja bi ja jesu o ma se un gbo mi
0: bi eniyan se lore yo more debi ti olorun yo fi se eyan lore eyan yo fi more de ba meni to je pe o ni okan imore ni to pe bibele so wi pe oni ta ba fun aye yi ta ba fi sapere fun yin te ba gbagbo bawo la o se fi ti orun sapere se ehun to je pe eyan o ri bawo le yan o se gbagbo Ebeneni to je pe o ni okan imore o le je elegbe re lo je pe o se lore
1: awon run soro bu olorun o fun ru fun fi se re han
0: awon be awon ni won ma so wi pe ehe o fe si re gun o
1: awon run so
0: se mi na o ti se lore ri
1: bu olorun o fun ru fun fi se re han
0: ẹ ti mọ̀ yí pé àwọn ọlọ́kàn aláìmoore ni wọ́n.
2: Ìgbẹ́ ọkàn hallelujah, ẹja inú ibú ń kọ́.
0: Irú ẹni bẹ́ẹ̀.
2: Wọ́n ní ìbísí ń bímọ.
0: Ọlọ́run ò lè ṣe lóore kó moore.
2: Wọ́n ju ríṣẹ́ ọwọ́ rẹ ni.
0: Àwọn bẹ́ẹ̀ wá sọ pé ṣèpé ojúṣe wọn ni.
2: Àrífàṣẹ rẹ̀ lórí ọkùn ẹni látẹ.
0: Bí òbí bó bá ṣe oore fún ọmọ mìíràn. Ṣé ẹ bá fẹ́ mọ̀ yí pé ó ní ọkàn láì mórí? A ní ṣèbí is my daddy.
2: Òkú Lázaro.
0: Is my parent náà.
2: Jọ́kẹrin agbára.
0: Ojúṣe wọn náà ni wọ́n ń ṣe yẹn. Ẹ gbọ́, bí Ọlọ́run bá ṣe lóore kò lè mórí.
2: Alágbára lọ́lọ́run mi ó sì tún jẹ́ olóòdo.
0: Ẹlòmíràn àbúrò ló ṣe lóore. Àti pé kúkàn tí ẹ mú orí á ní ṣe àyèbí èmi náà ti ṣe jù bẹ́ẹ̀ fún náà.
2: Sọ́là mo gbé bàbá.
0: A ní ṣèbí àbúrò mi ni. Mo wà ní díútì ẹ̀gbọ́n fún náà. Mi ò nílò láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
1: Mo sọ̀rọ̀ ogun Ọlọ́run òfúru fún fi iṣẹ́ rẹ̀ hàn.
0: Bó bá dẹ̀ jẹ́ pé aya ni.
2: Igi okun kalẹ̀ lóya.
0: Ló jẹ́ pé ọkọ rẹ̀ ṣe é lóore.
2: Ẹja inú ibú ń kọ́.
0: Kí ni yóò sọ? A ní ṣèbí jẹ́jẹ́ mi mo wà nílé bàbá mi.
2: Mo ní bìsí ń bímọ.
0: Ìbọn ló wá dọ̀bálẹ̀ tó wá fẹ́ mi.
2: Afọ́jú rí iṣẹ́ ọwọ́ rẹ
0: ni. Ojúṣe rẹ̀ nínà. Ẹ gbọ́, bá ẹni bẹ́ẹ̀ Bọ́lọ́run bá ṣe lóore kò lè mórí.
2: Àrífà
0: fẹ́. Ṣé iná ti ń yọ tiyín àbí?
2: Rẹ̀ lórí ọkùn ẹ̀rín látẹnu.
0: Ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ìkànnì tá a wà West Radio. Ìkànnì agbọ́nmágbẹ tó kún fún omi ọgbọ́n. Mo máa fọwọ́ rẹ̀ sọ̀yà ní ìgbà gbogbo yí pé kò sí ètò tẹ gbọ́ lórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ní kọ́gbọ́n.
2: Òkú Lázaro wọ́jọ́
0: kẹ. Ẹ yẹ ara yín wo.
2: Ìyìn agbára rẹ ní bàbá. Alágbára lọ.
0: Ẹlòmíràn.
2: Lọ́run mi ó sì tún jẹ́ olódodo.
1: Àyà
0: ló ṣe ọkọ lóore.
2: Àrífàṣẹ rẹ̀.
0: ṣùgbọ́n èyí tó yẹ kí ọkọ fi sọ yí pé.
2: Ara mi sólà, mo gbé Ọlọ́run.
0: Ó mọ oore tí aya ṣe. Yóò sọ yí pé. Ṣèbé mi la dé lórí rẹ̀ àbí? A ó kọ̀. Ṣé máa dúpẹ́? Mo ti ṣe thousands of it fún. Ẹ ti mọ̀ yí pé. Ọkùnrin bẹ́ẹ̀. Mo mọ oore. Láàrin ara wa mo jìkọ́ ń sọ yé. Mo tí ì sọ. Láìsí Ọlọ́run. A tó jẹ́ wá sọ ti Ọlọ́run.
2: Èmi ọmọ ọkọ lè mọ mi lẹ́tọ̀.
0: Ẹni táà rí ti ń ṣiṣẹ́ rírí.
2: Èmi ọmọ ọkọ lè mọ mi lẹ́tọ̀ yìí. Èmi ọmọ ọkọ lè mọ mi lẹ́tọ̀
0: yìí. Ẹ̀kan tí ẹ jẹ́ ká wò ṣá.
2: Mọ mi lẹ́tọ̀.
0: Ẹ jẹ́ ká wò ná.
2: Ẹ
0: má jẹ́ ká wo ọjọ́ tá a ti lò láyé. Ẹ má jẹ́ ká wo láti 2026 January 4th. Ó ní ọ̀pọ̀lọpọ̀ òjò lórọ̀ tilẹ̀ ti fi mú.
2: Èmi ọmọ mo lè dá mi láre. Èmi ọmọ mo lè gbé mi sókè.
0: Ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ sọ wípé o.
2: Èmi ọmọ.
0: Kọ́ńtà fi lè jàre rẹ̀.
2: Mo lè tanná ogo mi.
0: Ó ní. Nípa àníyàn kò sẹ́ni tó jẹ́ pé ó lè fi ìṣẹ́jú kan.
2: Èmi ọmọ mo lè.
0: Tó lè fi kún ọjọ́ orí rẹ̀.
2: Ẹ sọ̀rọ̀ mi bàbá.
0: Báwo ni ńlá. Sẹ́yìn náà ti mọyì ìṣẹ́jú tá a ti lò lọ́jọ́ ìní ṣá.
2: Tó wá fúnrin tanná orun.
0: A tó ṣẹ̀ wá sọ̀rọ̀ wákàtí.
2: Ayé mi táwo fẹ́ rí lánàá. Tó wá fúnrin tanná.
0: A tó ṣẹ̀ wá sọ̀rọ̀ ọjọ́.
2: Ọrùn fàyè.
0: A tó ṣẹ̀ wá sọ̀rọ̀ ọ̀sẹ̀.
2: Mi ò mọ mo lè kọ́ mi létí.
0: A tó ṣẹ̀ wá sọ̀rọ̀ oṣù. Ìkíní ìkejì títí dé ìkẹjọ.
2: Èmi ọmọ mo lè kọ́ mi létí yìí.
0: Ẹgbẹ́ bá ń bèrè lọ́wọ́ bàbá yìí.
2: Èmi ọmọ.
0: Tó ń sọ yín pé.
2: Mo lè kọ́ mi létí yìí.
0: Ṣèbí àwọn kan. Ló jẹ́ pé wọ́n rí mírákò tán dẹ̀ fún ní kọ́kọ́rọ́ mọ́tọ̀ tòun kọ́.
2: Létí yìí.
0: Ẹ wá ní kò máa dúpẹ́.
2: Ṣé Olúwa.
0: Ó dẹ̀ dúró sí ipò ọkàn aláìmoore gbá. Ló bá rẹ́ni tó jẹ́ pé. Gẹ́gẹ́ bí èyí ṣe jẹ́ Sunday àkọ́kọ́. Tó wà gbádá. Tó ń kù mọ́lẹ̀. Tó ń jó. Tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó náà yóò wá wà ní ipò ọ̀hà aya ọba ni. Ẹnìkan ṣoṣo tó jẹ́ pé ó yà gan.
2: Fìyìn fún Olúwa.
0: Nígbà tó di ọba tó ń yíra. Tó ń jó fọlọ́run.
2: Ìyẹn wa kájọ́ ṣe
0: Jésù. Òun náà yóò wá dúró nípò pé àákí ló ń dẹni ná báyìí.
2: Fìyìn fún Olúwa.
0: Ọkàn aláìmoore òun náà ló wà.

0: ọkàn ọpẹ́ lèmi náà mú wá.
1: Ní àmú ọlọ́run
2: ọpẹ́
0: wá. Ọkàn tó mọ́re.
2: Torí kò ṣeun fún wa.
0: Ó ṣeun fún wa.
2: Ó lànà fún wa. Torí kò ṣeun fún wa. Ó lànà fún wa.
0: Ẹ gbọ́ná tó wá bá ń bèrè lọ́wọ́ bàbá yìí.
2: Ọlẹ́rìí ayọ̀ ó ṣeun.
0: Sálẹ́ nínú tó ń pa mọ́.
3: Bí a ṣe ń dúdú tí a ń jó.
0: Láti January títí di àkókò yìí. Ẹ bá ń bèrè wípé. Ṣé kò rí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹgbẹ́ rẹ̀? Èyí tó jẹ́ pé wọ́n ń bẹ ní mọ́ṣúárì.
3: Bí a ṣe ń fi ìbọn lọ́rùn ọba ẹ̀.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n sín lásán. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹ̀fọ́rí lásán ni. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n kàn fẹsẹ̀ kọ́ ni. Bí wọn ò dẹ̀ sí lórí òkè pẹ̀ mọ́. Ẹ bá ń sọ fún ẹni tó ní ọkàn ìmoore. Ẹni kó lọ bá mi price òye tó jẹ́ wípé.
3: Ọpẹ́ ni a mú wá bàbá.
0: Èyí tí wọ́n fi ń gba tẹ́gùn lọ́sítà yẹn.

0: ọkàn ìmọ̀re ó náà là ń sọ. Ó dá ẹ dá sí ojú òpó yẹn sílẹ̀ nítorí pé tálẹ̀ Jehova bá ti lè dé ṣeéṣe ká má lórí ọ̀fẹ́ láti gba ìpè mọ́. Àtàlù ọlọ́pẹ́ náà la wà lórí ètò ìmí lọ́lọ́pẹ́ pẹ̀lú olólùfẹ́ yín Pastor Sunday Afọlábí. Àmbá one ọlọ́pẹ́.
1: Ẹ má fi mí lóhun tẹ́mi ò mọ̀.
0: Ọkàn ìmoore yẹn dà. Àwọn tó jẹ́ pé wọ́n ní ọkàn ìmoore ń kọ́. Kí ló ń tó jẹ́ pé wọ́n rí gbà tán fi ń moore? Ẹ jẹ́ kí n gba ìpè àkọ́kọ́ yìí. Hello.
2: Hello sir.
0: Hello ma mama mi lele ma
2: de. Ọlájídé Abọ́tẹ̀dé ni láti àpáta ẹ̀mí ni ọlọ́pẹ́ number one. Ọkàn ọpẹ́ ni mo mú wá bàbá.
0: Ọpẹ́ mi. Ẹ̀yà gan kra wọ́n grapò ẹ̀.
2: Àní ọkàn ọpẹ́ ni mo mú wá Afọlábí. Gbọ́pẹ́ mi. Ọlọ́run gbọ́pẹ́
0: wa. Ọlọ́run gbọ́pẹ́ ó ti jẹ́ dandan.
2: Ọmọ ológun lọ́pọ̀lọpọ̀ torí kì í ṣe agbára wa o.
0: Ọlọ́run ṣeun.
2: Akànyìn. Àwọn tó máa ṣe jù wá lọ, wọ́n ti kọjá lọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Ká títẹ̀, àádẹ́ṣẹ̀, bá ń jẹun, a lè tún bá. Èyí kò dùn. Ẹlòmíì dẹ̀ ìfẹ́ni kò ti ẹ̀mọ̀ pé yọ̀ wà ń bẹ̀. Débi pé a ti ẹ̀mọ̀ pé ó dùn, láti ẹ̀mí a ti ẹ̀mọ̀ pé kù. A ti sọ pé èyí ìwọ ọmọ yóò fi ọ̀sọ́ bẹ̀ gan. Kò dùn.
0: Àbí ọkọ gan yóò máa sọ bẹ́ẹ̀ sí ìyàwó.
2: Bọ́ pé rò fẹ́ la ní. Oyin lógun lọ́pọ̀lọpọ̀.
0: Olúwa ṣe o.
2: Títí oṣù kẹjọ. Ẹ ti sọ lóde náà mo mú jẹ kóló. Ẹni náà fi máa bẹ̀ sí ká.
0: Bẹ́ẹ̀ni.
2: Olúwa ṣe o. Wọ́n á fẹ́ sọ nǹkan kan o. Ẹjọ́ ẹ má bínú ẹjọ́. Gbogbo wa pátápátápátá tá à ń ké tò yìí. Ẹgbẹ́ á máa ṣàyẹ̀wò ara wa ká lè dúpẹ́ pẹ́pẹ́pẹ́. Ìjọba ti kú. Ipò jalọ nìyẹn kò sí mọ o.
0: Bẹ́ẹ̀ni.
2: Ejò ìpè pẹ́pẹ́rún o. Láàárọ̀ pé bá ṣe ìyá àti bàbá àwọn ọmọ wa pẹ́pẹ́pẹ́ o. Ká lè rí pẹ́ ìyá lọ́dún náà.
0: Àmì.
2: Mo yin olúwa lógojì ó fa. Ọba tó kó mi yọ nínú ewu ayé. Tó kó mi yọ nínú ewu
0: ìgbà gbogbo.
2: Mama
0: ẹ̀mọ́ mo fẹ́ràn ìyá yìí nítorí pé wọ́n máa ń ràrò jinlẹ̀ láti mọ pẹ́ dá ní gbogbo ìgbà
1: tí
0: wọ́n bá ti ń dúpẹ́ ó máa ń wò mí lórí 0916-893-1000 tàbí 0916-893-1000 àwa náà ní ọkàn ìmoore àbí ọkàn ìmoore là ń gbé káàkiri nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ìyanu tá à ń jẹ tá à ń lò lójoojúmọ́ ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ wa rí i pé òun ò tíì rí ìyanu ó yá ẹja tún gbà bẹ́ẹ̀ lẹ́yìn.

0: àwọn náà yin bàbá lógo. Ṣé òun moore Ọlọ́run ṣá? Ṣé o ní ọkàn ìmoore? Iná ni mo fi ń kí. Ikọ̀ àti ìròjú Ọlọ́run ọ̀hún náà ṣe anniversary lénìí. Anniversary ọdún méje nínú iṣẹ́ ìránṣẹ́ Evangelist Zakaria. Kódà ẹja gbégele báyẹn náà nítorí pé àlejò àwọn ti wọnú kòló. Ẹyin náà yẹn kọjá lọ sójú òpó yẹn àti gbogbo ẹ̀yin tẹ wà bẹ́ẹ̀. At West Radio 893 FM Van Page. Kódà ní pápápá nítorí ìjọba àkókò ẹ jẹ́ kí àlejò wa kí wọ́n kọ́kọ́ fi ohun áńgẹ́lì yẹn kí wọ́n kọ́kọ́ fi yọ̀ǹda ìbùkún sínú ayé àwọn ara ilé. Àmọ́
1: orúkọ Jésù.
0: Àmì.
1: Orúkọ Jésù.
0: Àmì.
1: Ọlọ́run wa gbé ọga lórí gbogbo etí tó ń gbọ́ mi pátá.
0: Olúwa ṣe o.
1: Tó mú wa wọ oṣù kẹsàn-án láyọ̀ àti àlàáfíà.
0: Agbára rẹ̀ ga.
1: Ọlọ́run wa gba ọ̀pẹ wa.
0: Àmì.
1: Mo wí sí gbogbo etí tó ń gbọ́ mi pé lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ oṣù yìí lórúkọ Jésù ó máa ba ire sílé gbogbo ojú tó ń gbọ́ mi.
0: Àmì Jésù.
1: Mo ní sẹ́ oṣù yìí ó máa bá àánú sílé gbogbo etí tó ń gbọ́ mi pátá.
0: Àmì Jésù.
1: Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ bí olóyún bá lóyún. Oṣù mẹ́sàn-án òun ní rọbí. Oyún ògo tó o ti ní ìwọ tó ń gbọ́ mi yìí ó yá lọ bí lájọ̀.
0: Àmì Jésù.
1: Láti àkókò yìí lọ ní ojú ọ̀nà bí tó ti ń rí ìjákulẹ̀ ó tún rí ìjákulẹ̀ mọ́.
0: Àmì Jésù.
1: Orí àìsàn ni ìwọ tí ò ń gbọ́ mi yìí wà. Lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì àṣẹ ìwòsàn ńlá ó yá kó bà léyìn.
0: Àmì.
1: Láti wákàtí yìí lọ gbogbo ọkàn ní gbogbo ọ̀nà tẹ́ ti yá ọ̀gàn lórúkọ Jésù àmì àgàn mo ló parẹ́.
0: Àmì Jésù.
1: Ọlọ́run ti ń fi àyè gbani níbi òkè níbi àyè ńlá níbi àánú ńlá mo ló fàyè gbà yín.
0: Àmì Jésù.
1: Láti òní ìlọ ọkàn yín balẹ̀.
0: Àmì.
1: Àódẹ̀jọ yin Ọlọ́run.
0: Àmì.
1: Ògoni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
1: Ilé-iṣẹ́ yìí máa gbòòrò sí.
0: Àmì.
1: Àti àwọn èèyàn inú rẹ̀ ẹ máa dín ní ńlá.
0: Àmì.
1: Ògoni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
1: Àódẹ̀jọ fìjọba Ọlọ́run ṣeré jẹ.
0: Àmì.
1: Jésù Kristì agbára wa.
0: Àmì. Orí ọ̀fẹ́ tí màmá ń kó bọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń kánjú bọ̀ pẹ̀lú bí ọwọ́ yẹn ṣe dí tó òun mo fẹ́ kán kọ́kọ́ yọ̀ǹda fún wa náà ti kọ́kọ́ yọ̀ǹda fún wa á dẹ̀ ṣe ń padà bọ̀ ńbẹ̀ ẹ̀yin ẹ̀ ṣì dúró ẹ̀ wà ńbẹ̀ orí ọ̀fẹ́ yẹn ṣì kù sí tí màmá tí wọ́n yọ̀ǹda fún wa. Àlejò wa ní ti ọ̀sán yìí àwọn náà ni mo lè sọ pé wòlíì obìnrin evangelist prophetess Olúwatóyìn Amúnigun. Màmá ẹ káàbọ̀ sí orí ètò èmi lọ́lọ́pẹ́. Gẹ́gẹ́ bí nǹkan kan ń kù ó ń kù ó ń kù gẹ́gẹ́ bí ibi tẹ́ parí àdúrà yẹn sí pé gbogbo wa á jọ yin Ọlọ́run. Ẹ wá à ń gbọ́ fìrìfìrì ó dẹ̀ ti ń kúrò ní fìrìfìrì a ti ń rí níta a ti ń rí ní gbogbo ibi wípé àkókò ìyìn kan pé ó fẹ́ ṣìkìnì ó fẹ́ rú jáde bó ti máa ń jáde lọ́dọọdún. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
1: Bẹ́ẹ̀ ni olótì.
0: Gẹ́gẹ́ bí ìpàdé yìí ọdọọdún ló máa ń wáyé ẹ̀dẹ̀ wàá fi nǹkan kan ẹ fi tì lẹ́yìn àtọ̀wọ̀n nǹkan kan látọ̀dọ̀ Ọlọ́run. Kí ni ìpàdé ìgàn kí ló dúró lórí kí ló bí ìpàdé yìí?
1: Ìpàdé yìí bí wípé gbogbo àwọn ọmọ Ọlọ́run pátá pé kí wọ́n wá kájọ yin Ọlọ́run nítorí pé nínú ìyẹn ni Ọlọ́run ń gbé. Kan wá kájọ fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ó ti gba wẹni ó ti gbàdúrà ni ó ti gorí òkè ó ti ṣèṣú òru máa bọ̀ wípé Ọlọ́run tó máa ń fi ìyìn ìjà tó dẹ̀ máa ń fi ìyìn lánàá wá bá pàdé wá mọ̀ wípé agbára ń bẹ nínú ìyìn.
0: Nínú ìyìn
1: bẹ́ẹ̀ni.
0: Ìyà àkọ́kọ́ òun náà lélẹ́yìí kí lohun tó jẹ́ pé ó tún papọ̀ tó bí ìpàdé yìí.
1: Ó jẹ́ ọjọ́ ìbí mi. Ó ti wá bọ́ sí Seraph Day.
0: Seraph Day.
1: Bẹ́ẹ̀
0: ọjọ́ ìbí yín.
1: Bẹ́ẹ̀
0: ó túmọ̀ sí wípé àwọn áńgẹ́lì tó yàtọ̀ ni o se kini
1: ni o sokale ni ojo na ojo na
0: mama e so nkokan ninu oro yin lekan e so yi pe ah bi eyan ba gbawe bi eyan ba gba adura teyan gori oke teyan ogun petele
1: ti o re si adura
0: ti o re si adura eni ko ma bo ni bi yin lati wa yin olorun bawo ni agbara eyin kan se to
1: agbara eyin to bi ti o la fi wi beni ewo Josafati nigba ti won jagun e ri wi pe won yan on yan awon akorin abi be ko
0: beni
1: e wa wo ogun ti yin se o po ju igba ti won lo oko ada obelo
0: agbara eyin
1: beni
0: yen ni wi pe eyin ti di weapon ti won fi se kini ti won fi jagun
1: beni
0: to de segun
1: beni
0: oda e je kin tun wa bere eleyi akoko ododun leyi ma nwaye e tun to o meji to ye pe o ro mo abi bi meta wi pe o je ojo Seraphim Day o tun je ojo ibi yin o tun je ojo to je pe awon eyan ri isegun nipase yin
1: beni opolopo testimony
0: tabani ka wo o ti to bi odun bi melo to ye pe e ti bere ise ranse yi
1: o ti bere lati 2019
0: beni si akoko ye
1: beni
0: ka mo yi pe bi odun bi meje
1: beni
0: kini awon kokan to je pe enri to je pe o nru yin soke wi pe todun yi o tun gbudo waye todun yi o tun gbudo sele to je pe
1: ko si awon ta jo yin olorun ta ba jo yin boya won ni nkokan olorun iyin ma so kale sinu aye opolopo aimoye awon to ti fun ni omo aimoye ni ti ona dimo ti ona de ti la fun
0: ninu ipade yi o wa je on to je yi pe o nru yin soke lati so yi pe ododun o gbudo se kini
1: o gbudo
0: waye ki wa ni awon kan nitori pe bi somo to ba se kini to ko si bo se le wo ko funfun to dudu die die yo fe se kini yo fe wa nbe ki lawon kokan na to je pe e wa nri te fi so yi pe Nje, se yo tesi wajuma api ko si rure.
1: O wa olotu, shiban ogoni fun olorun loke orun.
0: Olorun seun.
1: O nje ri ara re pe ohun ni olorun yin.
0: Olorun yin.
1: O nje ri ara re.
0: Oda. O na le tin gbo latenu mama wa woli obirin ati ajiyin rere. Oluwa toyin amunigun. Awon na ni alejo wa ni titi osan yi. Titi odun yin wa nko o bawo. Ni o se waye nibo ni o ti waye
1: o ma waye ni Light Magic Invest Center opposite IDC Primary School
0: ni agbegbe wo ni
1: ni ti Akala Express ni Tipa Garage
0: ni Tipa Garage
1: beni
0: ni o ti waye
1: beni
0: e ba won eyan ba wa nbo nko abi e pa won eyan lopo lati wa gba ire ni
1: awon eyan po ya nturu kon ma bo kon wa pade Christi kon wa wo oba fiyin ja oba fiyin segun oba fiyin lana oba fiyin gbere ni lowo kon sa ma bo pelu igbagbo won won de ba Jesu ni kale
0: oda ni bikebe to wa ba ti nbo bawo ni kon won se rin
1: to ba se pe challenge ni won bo ton ba de challenge kon gbe okada tabi moruwa tabi moto kon la won lo si Tipa Garage ton ba de Tipa Garage ki won la won lo si IDC Primary School kon ba ti de IDC Primary School kon bere wi pe Light Magic Event Center wa nowo be si
0: wa se ti ma ri ifarawon gan to ba de nbo lati bi ona Akala te nbo lati
1: Tipa Garage
0: no apata gbogbo e bayen te nbo na Akala nbo ni ona Kuola koni lo yi pe e nse kini e nfona sodi keji sugbon te ba nbo lati ona New Garage Challenge efuna sodi keji ko ni ishi rarara bawo wa ni nkan kan na tun wa nbe eni all white
1: beni all white ni ka jo wa fe pade olorun
0: olorun
1: nimo ni
0: olorun
1: olorun
0: yen ni wepe aso funfun o na ni ki awon eyan
1: won o eni ti o ba wa ni white yo ma mu gbagbo re bo pelu aso ti o ba ni
0: o ti da o ti da o da awon wo na lo je pe iseyin nikan le o se kini
1: rara o awon baba mi ninu oluwa baba yiraye Michael Fakile
0: baba Fakile
1: Ben
0: awon na yo wa nbe
1: Beni baba mi Alawode
0: Alawode
1: Beni pastor Biodun Alawode awon na wa nbe Beni baba mi Seun Oyewusi Oniwasu
0: Oniwasu niyan eni to fun wa loyin to fun awon iru wa na ni omunta wa mo dagba ni di ise yi ati ninu ise iranse ha bakan na awon olorin emi na ko
1: ah awon olorin eni na po Debbie Priest Beni Dari POP
0: Dari POP
1: Beni awon omo mi dada Olajire Twins
0: Olajire Twins
1: Beni Beni na ni Seraph Anointed Seraph Beni lati jo fowo Olorun sokale ati
0: Tope Melody
1: Beni
0: ati opolopo awon olorin emi gan to ye pe won tun wa nbe
1: Beni
0: ah oda Dede agogo melo ni o bere.
1: O ma bere ni ago mewa.
0: Agogo mewa o
1: ro. Aro, beni.
0: Ni ojo wo.
1: Beni. Ni ojo Wednesday.
0: Wednesday to nbo yi.
1: Lagbaro Olorun.
0: On the 9 ko ni.
1: Beni, September 9.
0: September 9. Ah, 9-9 ni yen.
1: Beni.
0: Ah, ko ye ke yon wan len ton to. O ye ke yon lo
1: ojo kesan.
0: Ojo kesan.
1: Oshu kesan.
0: Oshu kesan.
1: Beni.
0: Ke yon lo fi bay re.
1: Beni.
0: Ah, ni ipade ire to ko ye
1: kan wa fi jogbari
0: kan wa fi jo ke fi gba ire e ti eyin na ti gbo gege bi on te gbo lori eto emi lo lope lataro ka ma si je okan ti o more okan to more ka wa fi se kini ka wa fi gba ire oda e ti mo bi a se ma nse lori eto ye abala oro ase o na lo ye ka se kini lo ye ka wo lo bayi e ri owo ti mama ti won fi se kini ti won fi wole ma fi eyan meji akoko yi ti lo o ma fun eyan meji lanfani eyan meji pere lanfani lati gba oro ase to jinle latinu mama ha iko ati iruju olorun ase yen o si ku sibe 0916-893-1000 tabi 0915-333-4893 0915-333-4893 tabi 0911-333-8933

0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀. Wípé abala méjì ló kalẹ̀ sórí ètò ìmí lọ́pẹ́. Abala ta ni ọlọ́pẹ́ náà láti rí kọjá. Ọ̀pọ̀lọpọ̀ ti ń wò wípé ṣá ni wọ́n abala ọ̀rọ̀ àṣẹ ni. Ẹ àkókò yẹn náà ni ẹ má bínú. Ikọ̀ àti ìrójú Ọlọ́run. Ó jẹ́ wípé Ọlọ́run ń lò nírú àkókò tá a wà yìí, wòlíì obìnrin. Ẹ̀yin náà, mo fẹ́ kẹ́ di àǹfààní yẹn. Ní ìṣẹ́jú Bélénjá tó kù yìí, ó tó dà wípé màmá yóò yọ̀ǹda rẹ̀ fún gbogbo wa lápapọ̀.
1: Ọ̀rọ̀ láṣẹ dá fi dáyé àtọ̀.
0: Mi ò ní mú ju ìpè méjì lọ.
1: Ohun gbogbo tó wà nínú.
0: Ó dẹ̀ lè já sí èèyàn kan o. 0916-893-1000 Ayin tẹ wà lójú òpó. Kò sí bí màmá ṣe lè ṣe papọ̀.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yóò wá títí
0: láì. Ilẹ̀ kọ́kọ́ ń béèrè fún.
1: Torí ọ̀rọ̀ lè dìdí ohun gbogbo.
0: Kò sí bí wọ́n ṣe lè ṣe ẹ kọjá wá sí ojú òpó. Àbí kẹ́ fi ìgbàgbọ́ gbà á nílé tẹ wà.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo lè túnṣe.
0: Bàbá Dekas.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo.
0: Àwọn náà wọ́n ń béèrè fún. Bóyá kí màmá kú kán kú yọ̀ǹda rẹ̀ papọ̀.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo lè túnṣe.
0: Kán yọ̀ǹda rẹ̀ papọ̀.
1: Àtúnṣe àtúnṣe pátápátá.
0: Nítorí ìjọba àkókò.
1: Kódà
0: ẹja fún èèyàn kan láǹfààní yẹn. Èèyàn kan láǹfààní. Hello. Ẹ tún ráǹfààní. Ẹ tún jẹ́ kó rí. Èèyàn kan ló kù báyìí nítorí ìjọba àkókò. Èèyàn kan ló fún. Gbogbo ẹ̀yin tẹ wà lójú òpó ẹ fi ara balẹ̀. Màmá yóò yọ̀ǹda rẹ̀ papọ̀. Ẹ̀yin náà ẹ lè ṣe kínní ẹ lè jorí ọ̀fẹ́ yẹn.
1: Ara ẹ wá wo di ọ̀rọ̀ ayé.
0: Ó dá ẹ jẹ́ kí n kọjá lọ sí ọ̀dọ̀ màmá bóyá ojú òpó yẹn náà ni. Màmá ẹ bá wa súre sínú ayé gbogbo àwọn ọkàn tí wọ́n ń béèrè fún ìrè ọ̀rọ̀ àṣẹ láti ẹnu yín ní ìṣẹ́jú ẹ̀kan bá wa ṣe ṣókí. Nítorí ìjọba àkókò ẹ̀kan rán ọ̀rọ̀ àṣẹ sínú ayé wọn.
2: Láti wákàtí yìí lọ. Lórúkọ Jésù níbi tí o ti ń rí ìnira. Àṣẹ ìtura
3: ohun. Wọ ọbẹ lọ.
0: Àmì Jésù.
3: Mo sọ lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo májẹ̀mú tó ń sọ pé kò fara sínú kù. Lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ bí o ti ń gbọ́ ohun yìí, ara ogo yẹn lọ bí nínú oṣù
0: kẹsàn-án. Àmì Jésù.
3: Láti òní yìí lọ lè kò bá.
0: Àmì.
3: Àánú fara.
0: Àmì.
3: Ògo ni fún Ọlọ́run lókè
0: ọ̀run. Hallelujah.
3: Jésù agbára wa.
0: Àmì mẹ́ta la máa fi ń ṣe ní abala yìí. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ gba ilé wọn ti gbà á. Orílẹ̀-èdè wa Jerusalemu wa ẹ sọ̀rọ̀ àṣẹ sí orílẹ̀-èdè yìí.
3: Mo sọ orílẹ̀-èdè gbọ́ọ̀rọ̀ Olúwa. Láti àkókò yìí lọ. Lórúkọ Jésù ìtura wo orílẹ̀-èdè.
0: Àmì Jésù.
3: Ní gbogbo ibi tí ìnira ti wà lórílẹ̀-èdè yìí mo sọ̀rọ̀ àṣẹ. Ìwọ tó san àwọn dọ̀pọ̀ níbodè Samaria.
0: Yes.
3: Lónìí àṣẹ ìsọdọ̀pọ̀ lórúkọ.

0: adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba alágbàwí, ọba ìyanu, àríró àlá adàgbàríbí tí a rí bíra bàtà, Ọlọ́run gbogbo ayé. Ọlọ́run tó ní ká máa wà tá fi wà, tó ní ká máa bẹ tá fi ń bẹ, Ọlọ́run tó ń tọ́jú wa, Ọlọ́run tó ń ṣàánú fún wa, Ọlọ́run tó ń ṣàbòbò wa, àsọgbẹ́ ẹ ṣe o. Gbanigbani ni olùgbani ọlọ́wọ́ gbogboro tó ń yọmọ rẹ̀ nínú ọ̀fìn ayé, Ọlọ́run tó dá wa sí títí di àkókò yìí, tó tún jẹ́ kí a rí ọjọ́ ìsinmi tòní ní ayọ̀ àti àlàáfíà, a sọ wípé ògo ni fún orúkọ rẹ̀. Mo kí yín kàbọ̀ sí ilé-iṣẹ́ wa West Radio 89.3 FM, Sógúnlẹ̀ sí aláàfin afẹ́ New ní Olúyọlé Estate Nìbàdàn níbí báyìí. Àìmágbàgbé ètò tó wà lórí afẹ́fẹ́, ètò wa ètò yín òun náà ni ìrírí lágbà. Orúkọ mi ni Fúnmilayọ̀ Aya Michael Ògúntọ̀nà. Ẹ kú ilé o, òun náà ni à ń kí. Mo ti sọ pé nígbàkigbà tí a bá ti pàdé lórí ètò ìrírí lágbà, ẹ kú ọjọ́ mẹ́ta, òun náà la máa ń kíra wa. Mo kí yín káàbọ̀, mo kí yín tológun tológun, mo kí yín tẹ́lẹ́sọ̀ọ́ tẹ́lẹ́sọ̀ọ́. Mo kí yín lórúkọ ọ̀gá ilé-iṣẹ́ ìbá màmá wa Evangelist Lillian Bademosi àti ọ̀gá wa tó jẹ́ MD wa nílé-iṣẹ́ yìí, orúkọ wọn náà ni Ayọ̀ Emmanuel Ojo. Ẹnjíníà tó jẹ́ kẹ́ máa gbọ́ wa ketekete, mo máa ń pè wọ́n ní Brother Adelere. Ẹ ṣé púpọ̀. Ẹ má gbàgbé pé ìrírí lágbà òun náà ló gbòde ìrírí lágbà nínú ìgbéyàwó. Kí là ń sọ̀rọ̀ nípa ìrírí lágbà? Ẹ má gbàgbé pé àwọn kan tó jẹ́ pé a máa ń gbé àwọn èèyàn wá, àwọn tọkọtaya tó jẹ́ pé wọ́n ti lo 50 ọdún, 40 ọdún, 30 ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ọ̀nà máa ń gbé wá sórí ìgbéyà tó jẹ́ pé nínú ìtàn ìgbésí ayé wọn àti àwọn ìrírí wa, àwa náà gẹ́gẹ́ bí ẹni tó ń gbọ́ wa nílé, a máa rí kan ẹ̀kọ́ kan tàbí òmíràn, a máa rí kọ́ nínú ìrìn àjò ayé wọn. A tún ti délé ní pẹ̀lú àwọn àlejò wa, àwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn, ó ti pẹ́ díẹ̀ níye. Ọ̀rọ̀ àgbà ni wọ́n fẹ́ bá wa sọ nírọ̀lẹ́, ò bóyá wa ti ẹ̀ wà ní inú ilé epo tá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí i pé ẹ má gbé kúrò ní West Radio 89.3 FM, bóyá inú ilé lẹ́yìn wà ní, bóyá pálọ̀, bóyá yàrá. Ẹ jókòó sórí tìmùtìmù yín ní pálọ̀ yín, kẹ́ ẹ gbọ́ wa títí dé òpin lónìí. Mo gbàgbọ́ wípé nígbà tí ẹ bá máa fi gbọ́ ètò yìí láti ìbẹ̀rẹ̀ títí dé òpin, ẹ máa rí àwọn kókó kọ̀ọ̀kan dìmú nínú ìgbéyàwó yín. Bóyá ìgbéyàwó yín ti ẹ̀ la àwọn nǹkan kan kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí ẹ bá gbọ́rọ̀ lẹ́nu àwọn àlejò wa, tọkọtaya olólùfẹ́ méjèèjì tí wọ́n wà nínú kulu yìí, ẹ máa rí nǹkan kan dìmú kí ẹ tó ká tó parí ètò yìí lénìí. Ó dá mi lójú ni lágbára Ọlọ́run. Àwọn bàbá àti màmá wa tí wọ́n wà nínú kulu lónìí yìí ní ọjọ́ ìsinmi ológo tòní, àwọn náà ni ìránṣẹ́ Ọlọ́run Fágbèmí Olúṣẹ́gun Joseph àti aya wọn tó jẹ́ díákónì lóbìnrin Fágbèmí Grace Bímpé. Àwọn jẹ́ olùdásílẹ̀ ìjọ Power of Prayer Pentecostal Church. Wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ń fi ọkàn sin Ọlọ́run, àwọn méjèèjì. Wọ́n jẹ́ olùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń gba àwọn ènìyàn níyànjú bóyá nípa ìgbéyàwó, torí pé wọ́n jẹ́ olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n sì nígbàgbọ́ nínú Ọlọ́run. Wọ́n jẹ́ ẹni tó máa ń gba àwọn Kristẹni gan níyànjú bóyá ọ̀nà kan ọ̀rọ̀ kan sún wọn àbí nǹkan kan wá gbà wọ́n níyànjú. Through the grace of God in their life, mo gbàgbọ́ wípé ẹ máa gbádùn wọn dáadáa lénìí. Má pe àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn àlejò mi, ẹ bá wa kí àwọn ará ilé bàbá wa Fágbèmí.
1: Ẹ káàsán o, gbogbo ilé. A kú ìsinmi ẹ̀ ní o. Lórúkọ Jésù Kristi, ọ̀pọ̀ ìsinmi Awo Jesu lori epe.
0: Ami Jesu. Mama wa bi npe fagbemi e ba wa ka wara le.
2: Mo ki awara le o. Aku si mi ni opolopo si mi lati lori ile alaye.
0: Ami. A ma bere ibere mi pelu bi e se pade boro ti je asa ti se wa lori eto wa ipe a fe mo bawo le se ri mommy ati bi mommy na se da yin lo so gbugbo awon bere yen o ma jeyo so daddy bawo ibo le ti ri mommy gan ati pe bawo le se ri won
1: e se olutro dupe lowo olorun fanfani o tori ofe to olorun fi fun mi keje bi ibere yin eni bawo ni mo se ri
0: mommy
1: bi mo se ri mommy ko n se nkan to le mo je a le so wi pe mo je omo iranse olorun mo ma n tele iranse olorun so iranse olorun ti mo wa labe re ngba na awon na ni ore iranse olorun awa lo sile won igba debe oto ni ti eni ti mo tele gege bi iranse olorun ngba ta kuro nbe mo ni ah sir mo mo ri n bai bai o se wa somba ah se yan ma sare so be ni ngba ti won de lo ba ore won pe omo awon ni ki so sise awon o olorun ri n bai bai won ti kokoko soro pe ah ah oluju kokoro mo ni o so awa pada ngba ta pada iyen ni ose to tele awa pada lo so ngba ta de debe awon baba ninu oluwa mejeji won ajo gbogbo wa jo wa ninu ile adejo so won okay o nto lo wa wa epele o anti inu mi adun te ba le je ololufe mi pelu ore ofe olorun ko won o so pe be ni won o so pe be ko emi sa so temi mo lo o pe se mo baba ti asa ajolo yo bere pe eni ti mo ba soro kini
0: idahun
1: muni ko si idahun kankan adawa dide kuro nbe so awon mejeji to je baba iranse olorun e awon nu won wa pada fori kori pe ohun kan to kan ta si mi leti ti mi o de le gbagbe titi do ni wipe ki awon to fi eni yi fun omo yin looto iru eyan wo larakunrin yin se baba ti mo ba lo ni pe ngbo won ni iru eyan wo lo se mi mo eyan se le dahun iru eyan ti mo sa mo pe eyan na ni mi so a de pada rira to oro ojo si bo won ni okay awon lo e sa kokko lo praise na so te ba praise n toluwa ba so ki loluwa fe so oluwa oluwa ti so n to fe so emi ti ri nkan ti mo nfe so ko de si nkan kan so later se mo ibi ti okan eyan ba wa eyan ma fese roko be kini olutu e ma binu gege bi ise eyin obirin e mo bi te n lo bo te kokko ma ana kokko awe je ki mo n to sele at the end of the day sa si ore ofe ati iyalenu olorun iya pada gba pe to awon gbo ohun ti mo so
0: oluwa se daddy eyin na ni ma tu bere ibere yi lowo yin o pe se e ti n gbadura ke to ri ni abi ohun tawon oloyinbo ma n pe ni love at first sight tori eyan lesin lo sibe te baba yin na oluwa le ba lo si ibe yen te de rara ti ri ododo to rewa ninu compound awon baba te wa lo pe ah bo lo se sele se bawo le se ri bawo le se ri mo gba eni na de ni mo fe abi kini ko to so si yin loko ki a fe ke se pelu wa
1: e se olutu
0: yes sir
1: olorun ki wo bi eniyan se nwo ki be ro bi eniyan tin ro eniyan ni o so pe on fe gba owo otun Olorun mo ibi to ye fun irin ajo. Oto ni to wa ni okan mi tele tele. Sugbon se mo pe Olorun to ni okan eniyan. O mo bo se ma nse nkan. Tori we ni na ti rin irin ajo ti mo ti re ni to je pe gbogbo n to mo kunrin kokko faaro e se. kan pere na ni on ko lo ki se o le ki se pe wa ja o lo le o e mo wa wo pe eni ti emi na ba si mu iya teni yen fi je mi
0: eyin na ma fi
1: emi na fi je ṣùgbọ́n ìgbà tí a wá pàdé mo kàn wá wò pé ó fìgbà tó jẹ́ pé ìràwọ̀ ó kàn ṣàkàn ń tàn wá ẹni yìí ṣẹni tó lè fìyà jẹ mí ì tiẹ̀ ọkàn mi ò tiẹ̀ fìyà jẹ ẹni yìí bóyá tí n bá tún rẹ́lòmíì o mo lè fìyà jẹ but ọkàn mi ò fìyà jẹ ẹni yìí so mi bọ́nà ń kàn ṣàṣe ẹ mọ̀ ni mo sọ pé àwa la máa ń wo ọ̀tún but ọlọ́run á sọ pé báyìí ni. So gbogbo nkan to dabe pe boya mo ba pade ni abala odo won o je itunu la fun mi
0: oluwase mummy oro ni daddy so kale yen o mo ni pe ngba ta nkan kan ba yin so re ti fa won ni yes or no kini kile yin lo se abi kini ba o le se se yes kile ri ni pa daddy to wu yin te kan wa o pe
2: ah e se olotu nkan tó ṣe ni pé mi ò ṣe mọ tí ma bí yẹn bá ṣe kọ gbọrú nǹkan bẹ́ẹ̀ yẹn yà kọ gbàdúrà sí ṣùgbọ́n ọjọ́ ta kọ pàdé ná infact ìfẹ́ yẹn kọ wọnú ọkàn mi náà tó yàtọ̀ gbogbo ọkùnrin tí mo ti rí ní gbèsè ayé mi ó yàtọ̀ ah ó lájẹ
1: pé ọkùnrin tí wọn dẹ bá pàdé yìí ló dẹ ní lọkùn pé obìnrin tó ń bá bà pàdé òun fìyà jẹ.
2: So ní gbèsè ayé mi fẹ mi ẹ̀fà rírúfẹ́ bẹ́ẹ̀ yẹn. Si ọkùnrin ko wọnú ọkàn mi tó bẹ yẹn rí.
0: So ẹ tẹ wa mọ nkan tẹ ma fi dada di
2: lo. Mi tẹ nu nkan ti ma ṣe. So pẹlu gbogbo ẹ julọ emi naa kọ lọ gbadura si na pe ṣe fi ọlọrun lile abi ki ṣe ifi ọlọrun.
0: Oluwa ṣeun dadi yọ iriri yin si nipa pe dating kéèyàn date èèyàn pé kini mo wá wò pé ẹ ti pàdé ẹ ti bá ìjákulẹ̀ pàdé táwọn olóyìnbó ń pè ní disappointment kí ni àmọ̀ràn ẹ wá dìtà mí ìná kan yín pé obìnrin tí èmi náà bá gbá mú bá ẹ máa fìyà jẹ tẹ́lẹ̀ wá mú ìpẹ́ tó máa bá yín dọjọ́ alẹ́ ni kí lámọ̀ràn yín fún irú àwọn tó jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n ti rí irú ìlàkọjá yẹn nínú ìrìn àjò ayé wọn táwọn náà dẹ́ dìtà mí ìbẹ́ ṣe dìtà mí kí ni nǹkan tí ẹ fẹ́ gbà wọ́n nímọ̀ràn.
1: Àkọ́kọ́ mo gbàdúrà wípé Ọlọ́run yóò bá ọkàn wọn pàdé.
0: Àmì àmì.
1: Kí wọ́n mọ̀ bá a lọ sí ọ̀run àpáàdì. Torí ṣe mọ̀ ní ìsìn báyìí n tó wà nínú mi ni ìsọjáde bóyá mo ní máa pa ẹni yẹn ni bóyá máa fi ṣoògùn owó ni. Ṣùgbọ́n mo ṣàmọ̀ pé ntẹ́nìkan ṣe fún mi àwọn tó bá bárù jákulẹ̀ bẹ́ẹ̀ pàdé lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ ètò yìí. Ìyẹn kì í ṣe òpin ìrìn àjò. Kì í ṣe òpin ìrìn àjò rárá. Kó lọ padà bá Ọlọ́run.
0: Ìtorí dádì nǹkan tí mo fi bèrè bèrè yẹn ṣe mọ̀ pé irú ìpinnu tẹ́yìn ṣe yẹn tí ó máa ṣe pẹ́mi Ọlọ́run tọ́yìn wá pé obìnrin yìí ẹ̀hún pa àwọn kò lẹ́mi Ọlọ́run tẹ́ pé nǹkan tó ti decide pé nǹkan tí màá ṣe lélẹ̀ wọ́n dẹ̀ ti wá wà nínú ìgbéyàwó yẹn èrò nǹkan tó ti wà lọ́kàn wọn yẹn òun náà wọ́n dẹ̀ fi ń bá ìyàwó wọn náà fi ń bá wọn gbé.
1: Olóòtú bí a bá rí irú ẹni tó nírú ẹ̀mí bẹ́ẹ̀ lọ́kàn ẹni tó ń bá gbé yẹn lọ́wọ́lọ́wọ́ kò nífẹ̀ẹ́ rẹ̀.
0: Ó ṣeéṣe.
1: A ní sọ wípé torí pé omi pani lórí ká mọ̀ mumi mọ́. Torí pé omi pààyàn lórí èèyàn sọ pé kọ́ mọ̀ mumi mọ́ ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ ni yìí tó bá nífẹ̀ẹ́ tinútinú á wò wípé kí ni àléébù tó wà nídìí àkọ́kọ́. Tóun fi sọ pé òun fìyà jẹ ẹlòmíì wọ tó bá jẹ pé ìwà tí ẹni tuntun tó wà lọ́wọ́ ẹ̀ tàbí tí wọ́n jọ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí bá ń hù tó bá yàtọ̀ sí tẹni yẹn tó dẹ̀ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ kò sí ìdí kankan fún ẹni èèyàn ò ní ìyà lọ́wọ́ tó lè fi jẹ èèyàn Ọlọ́run ni kó má fìyà jẹ wá.
0: Àmì àmì ẹ ṣe gan dádì mo fẹ́ bèrè pé mọ́mì ẹjọ́ ta ló máa ń kọ́kọ́ fìfẹ́ hàn kí n tiẹ̀ tó lọ sínú ìbéèrè yẹn ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ dádì pé ó tọ́dún mélòó báyìí tẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yín.
1: Tá a ti wà nínú ìgbéyàwó.
0: Tẹ ti bẹ̀rẹ̀ ìfẹ́ yín tẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ tẹ ti wà nínú ìgbéyàwó yẹn.
1: Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ó ti lé díẹ̀ ní ọgbọ̀n ọdún.
0: Olúwa ṣeun o ti le die ni ogbon ojun mommy lati gba te ti wa bere ife yin yen ele to ti le ni ogbon odun yen ta lo ma kokko fife han se yin le ma kokko show love si daddy ni abi daddy lo ma kokko fife han ati pe kini awon ona ton gba lati fife han si yin te fi mo pe ah oko mi o feran mi daada
2: e se olotu so nipa o wa fe ri ki arin gan on nipa itoju nipa aju so won ni fi oro enu so sugbon nipa ise bo se se mo pe ah yes won ni fe gan fi fe han gan
0: but it been kon wo na ma se te fi mo pe ah eni yi o o fe ro boya eni nipa itoju yes ona wo lo fi ngba toju yin ma
2: so no ton gba ton fin se toju se gbe ti obirin ba loyun ko se mo ko ma fe se bakan bakan ah o ma nduro gan ti ma fi bimo ti ton ma fi dagba o ma se ke omo se ke se dada gan ni te pe ta ba ton ti mo ba loyun ba jo ma loyun ni ti ma fi bimo ah in fact
0: Oluwa seun daddy mo fe bere ni o tori da mommy so pe man care gan that you always care e man toju awon e se bawo le se man toju mommy bawo awon ko wo le man se fun won ti okan won fi bale pe yes ololufe mi leleyi o je ki awon kan wo le man se
1: e se seri ohun ti mo kan ri ninu orin ajo mi o ni wi pe ni won ba agba ti mi o ba ti le gba ara mi ni eti mi so pe efon o efon le je keyin o gbara e ni eti but ti mi o ti le didi gbara mi ni eti ti n ba fi iwo si tabi abuku lo eni yi oye bibeli ko ti ye mi to nigba yen sugbon mo kan sa wo pe eni ti o gbonje fun mi ti n ba se bi si ah orun ya kankan ni yen orun ya kankan
0: dari gile de so po orun ya kankan
1: olotu se bobirin leyin na
0: okay
1: orun ya kankan ni yen pe olodun ti mu ile ni se be mi ni ma fun lonje so o si kuku fe kan pe mi gbogbo ipa atogbon atagbara tolorun fun mi ki n kuku fe kan lo si abala ibi n tolorun fi le mi lowo
0: oluwa seun eh daddy mo fe bere pe kini ise ko to di pe se igbeyawo nje eni awon idena kan to je pe o yo siyin boya ko to di pe se gbe boya latodo parents latodo ebi yawo abebi oko to je pe fun yin lawon wahala die ko to di pe e se igbe yawo yin
1: olutu e de ke e fe kin gbe nu safefe mo ti so fun yin pe oro eni to je iya fun mi lowo lowo bayi mo ti ngba ta nsoro labe
0: aso
1: mo ti so fun yin pe o dabi omo to lo soko ni tori igbinhe e mo nkan teyan lo to won ni nkan teyan ba ri lofe eyan mo lilo re mi o ri idiwo tabi idena kankan so idini ni to dabi ko fi mu mi jowo gbogbo aye temi gangan pe to ngba tolorun ti fi ona han mi ni nilo lati mo sasotun
0: sasosi ese eh mama wa njo ni nkokan ti daddy se ri to je po dun yi gan to ye pe wo pe ah ati dariju sugbon olodun sa ran yin lowo lati dariju
2: ah e se olutu
0: yes
2: ko lo titi na so omo mi omo wa kan so jo yen mo lo si ofun mi lo pe ki n gba ki n lo soja o so mani omo ji omo ide be burugan so eje ki sai lo ki sare de saturday do yen mo fo mo yen ti won egbe na wa nbe nigba ti mo de bayi ti mo ran lo ri omo yen lo kan bayi mi domo mi momo o ti subu boju e ti wu mo ni ah tede wa nle to mo de se bayi ti gba se ara mi gbon ganjo yen o ni a se awon wa mo ni nigba ti bo sita sa won mo ni ah kini yen du mi gan ko se ka to fe se ajo bi na ni adejo ajeto jure na ni
0: Oluwa ṣeun. O ti pẹ o to awọn boss lo le oko to
2: si. Nkan ti mo so yi bi a 27 years.
0: Ego.
2: Nigba ye go. Nigba yen.
0: Oluwa ṣe.
2: So nte ke bi mi ni pe awọn ti pe o take am mo yi. O ṣe kini kan mi le take am Dubai na lo. Kini kan. So kan ti mo le so pe o bi mi ninu niyan.
1: Ṣe be yen na wa lele ni. Ba o lele ṣe sele. Abi.
0: Oluwa ṣe. Mommy ti so nkan to ba won nu gan. Daddy, kini kan ti mommy ṣe seyin na to je pe o dun yin gan ke pe le gbagbe.
1: Olotu. E ṣe mo dupe.
0: Yes sir.
1: Ki n to di iranṣẹ Olorun. Osise feyin, osise ijoba oni mi. Mo si je ba won ni won se mo eyin oloyinbo se ma nso ni Yoruba. Oloko weekend sha. Mo je weekend husband.
0: Dey pe Saturday ati Sunday nikan le ma ba mo mi.
1: Saturday, Sunday. Aro Monday.
0: E tun ti lo.
1: Mo wa de njo na. Abawon ni gbogbo nu le se ri bayi. So, o sa kokon nwo mi pe se ni mo tin. Mo ni ba oni gbogbo nu le se ri ba. Ko le ya mi lenu fun yin. Nigba te bo bere gbe.
0: Mommy lo so bayi.
1: O tun eyin na rerin. Igba mi o bo birin gbe. Mi bo birin gbe lo mu ki gbogbo nu le ori bayi. Se mo ton ba ni e wo ipakun mi. Ipakun mi ibi ti mo le ti agbara mi gbe mo. O ngba te wa
0: soro yen pe bo bi sa awon gan ti bejo okay boya tori pe ti joko weekend pe ki n gbele so ibi te wa lohun yen bo birin gbe
1: so bi mo se fi bed mi si na ni ma se ba ko se nikan kan to ma daru mo ru oro yin titi mo o pe se ki neni yi ni abi ki n ko sile kini mo fe ko sile nbe mo ti ni mo fe but se oru oro ye ko jade sita nigbati mi o bo birin gbe Olutu mo ro boya bi odun meji ni mo fi ro
0: wow o to odun meji
1: o na mo ti so mi pe e fe ki n gbenu sategun ni odun meji ni bo birin gbe ayin obirin ni mo wa yi boy but mo sha ri pe pelu itoni olorun ohun ti won o le fi ti won o le fi suru salaye mo wa ri pe okay o oju okan ti mo ni mo gbodo da oju mi pada sile so iran lowo ti mo nse ko ti to
0: ninu ile
1: so iyen lo fe dabi gba to je pe mo o le o je nkan lati gba yen titi de akoko yi si
0: nkan miran mo daddy ki wa ni amoran yin fa won loko laya to nko wa ni because nko terara so yen so iru awa iru emi bayi mo le maka si pe even awon gan ton soro won le maka si pe se oro yen so lagbara to ba yen se mo okan teyin fi gbe e de tun so sita e de ro fun like 2 years odun meji se mo pe ru nkan ba yen o le da idilo iru to le mu divorce pe ka se pinya to pe so ade ma lo awon avenue yen lati ma soro si yin lokan gan pe iyawe e wa iru awon okunrin mi won wa le ma wa asise iyawo won o na mama wa kiri to de ye po le da idile ru awon kan kekeke kini amoran yin fun awon okunrin to ngbo wa nile fun to boya ti awon isu kekeke to ba sele ninu idile kini nkan ti won le se
1: e se ma baba mi ran ti olorin e oni ko le se ki ja o mo wa sugbon ti ija ba wa ka pari e seri nigbati ore ofe nla ti eyin ni emi le ma ni o se se be ma pẹlu nkan te so yi ki se pe boya mi o gbe laarin obirin ki se pe boya mi o ri obirin sugbon oro kan wa ti mo sa mo ro wi pe se mo gbadura ko Olorun o fi ya je mi eni awon to wa wa nita tabi ton gbo wa lowo lowo bayi ti gbọn mi si omi o to ba wa ninu idile won ohun akoko ti mo fe ki oko o mo leni ni wi pe bi n ba lomo iya e ni somo iya re hu 100% si ni iwa now ki wa somo iya e ogbodo ni farada opo abere peru farada wo ko ma fi ya je ohun nkan kankan ni o mu ifiyaje ni wa o iya o eni kankan o le sare na wo iya si yan lati fi ya je yan bi nkan kan o ba sele sugbo ko to di pe gbogboru arin bayen yo sele awa mejeji ni eja jo pe akiyesi ara wa si nkan to le fa fakaja se de amọ pe ti wahala iba ti sele ninu ile yo ran omo yo ran omo kini ti baba fe so lori eni to bi omo fun ti wahala ba ti le sele gere ki won tete bi ara won temi ti mo so yen anu ni mo ri gba o mi ni mo gbon
0: fodun meji
1: mi o ni mo gbon anu ni mo ri gba because pe ngba te bobirin gbele tin ba ti de ah ile mo tun lo bayi emi ti won lo bayi ni sani ngba ti mi o bobirin gbe ngba ti mi o bobirin gbe sugbon olorun lo oga mi kan fun mi mo wa pe won e wa oro bayi oro ba omode nse omode nse iwo o le duro gege bi okunrin gbogbo on to ba so ke lode to o le gba ko da sara bi omi mo ti baba ina tun da mi lebi ni so e gbogbo ko se gbogbo okunrin to wa nita loni lo se ni emi ipamara ati ifarada ti a ba de ni emi ipamara ati ifarada idile o le duro lowo okunrin tori gbogbo nkan to wa nta ni nsin ni wipe ko sa daru ko ni kaluku lo ko sa daru ko ni kaluku lo to ni kaluku ba lo ta le ro pe ya be o je awon omo olorun ma je ki ya o ja awon omo wa
0: amen amen
1: idile yo wu ti o ba ti da be wi pe mi o gbo mi o gbo e to ba ti wa nigba ti mo pade eni ti mo fefe leyin eni ta jo lo nigba to dun tan bi oro ti mo mo ba awon odo so nigba to dun tan la jo mura wa lo han idile kini la lo mura wa han idile keji bi o ba si ife nbe a ni mura wa jade so ibi to ba dabi igba to je wi pe mo ti so pe ko le se ki gbon mi si omi o to mo wa sugbon won wo bi won ti jo bere laaro ojo so ti won ba le ran ti bi won se bere laaro ojo won o ni ni kusinu laarin ara won
0: e se baba wa oro na ko yin mama wa bi pe fagbemi that is oro leko I pe mo fe fi sowe ni e ma binu pe teri meji ba ja ni bi kan koko be lo ma faragba yen ni pe ti toko ati yawo ti won ba bere ikusinu ton ja awon omo gan won ni ni alaafia ni mele mo fe bere ni mama wa tori eyin le dile mu bayi a ri pe weekend husband ni daddy nigbati won ti gba full time ministry gege bi oluso agutan bawo le se to awon omo yen dagba awon kan wo le se to je pe o ran yin lowo to je pe e fi tojo awon omo ton fi dan to ton da le ni yi ton fi je en to ye kan je
2: e se ma nipa suru nipa oro olorun nipa adura ta ba jila ro ka to se ni ta ko gbadura na ta ba si gbadura tan wa ma lo school so bo de ma so fun won mo fi tan ba tin lo mo fi le eri okan yin lowo e ma kegbe kegbe oju mi o to yin sugbo olorun ba yin lo o saba ma rin glit igba tan dagba bayi na ma so pe ah mo mi oro te ma so fun awon I pe e fi awon le eri okan awon lowo po ma rin glit ti awon gan pe yen ma ki je ka awon kegbe kegbe en to an ba ko ife ibu e ko ba ti eyan mu dada ki je ki awon lo si iru nkan be yen po re mo ri gan le ti awon I pe ah mo fi o le ri okan re lowo so o je kini ta ba den lo si ile ijo si bi adura ajo ma nlo ni ajo ma nlo si bi ajo ma nlo si church anytime ta ti ni program ni bible study gbogbo ajo ma nlo ni so
0: en ife won sile keyin pare lo
2: ma ti won si waju emi mo tele won bo leyin ni mi le fomo sile sile tori mi kan ti won mo dawo nle mo nlo bayi ma ti won si waju mama tele won leyin ni ajo ma nlo ni adijo ma npada sile na ni
0: e se go mama wa bi pe fagbemi baba oro na o daddy wa oro na kan yin bayi pe e ma ri pe ko to di pa wonu kulu yi mo fi foran kan yin nipa awon omo ilewe to ye pe won mu imukumu awon bi omo odun 14 metala ti won fa gbogbo e ninu bi ti won wa pelu school uniform lorun won ninu le onle ejo kini se a ma so pe ebi obi ni abi ebi awon omo to ra awon omo yen nsin yi a le pe won ni teenager ni won won ti di adult won ti be adolescent go won ti di kini nkan ta ma so pe bawo ni se e te da mi lo pe se bi obi ni abebi awon omo yi
1: e se
0: to ran si wa labe custody awon awon obi won
1: olotu e se seri aye ta wa yi Olorun ko ba wa da igba rere pada
0: amen amen
1: gbogbo awon omo te nwo yi bo leyin oloyin bo se ma so copywriter ni won e ma binu pe mo so ni bo elomi wa jade lati nu ile to da ori bi ore se nse won ti si pe won na yewo ebi mami temi ati daddy temi na wa nle won kuku mo na ti se gbogbo e ni wa se se tan le kan soso rora se die lo die ni be ma o lo die leni o lo die lola o lo die lotunla o lo die fojo meje lera won e ri pe to ba di ose to tele tabi to ba di gba mi to tele die kon ni yo lo mo odidi ni yo lo oro yi o wa lowo awa mejeji baba lo to ni baba o wa ona bi o se toju ile lo mama yo wo na bi o se toju ile lo won si ti fa won mo si lewe o ye le ni dako kan ka mo ba awon mo wa lo si ile iwe won bi ba lo le iwe o tun wa ran bi ki olorun ko gba okan won patapata lagbata o mu mi ranti igba ti mo fi ba daughter mi lo si sentence mo lete ko si nkan tan teacher won o pe mi tan ani so your daddy is so wicked like this how do you manage with him ngba to sa dele mi ẹdí òun ṣe ti rí ohun tó mọ sọ nílé báyìí ṣé mo bú tíṣẹ́ ẹ lábojú ni àbí mo bú tíṣẹ́ ẹ lábimú ṣe rí inú ilé ní gbogbo nǹkan yìí ló ti wọ́ wá tí a bá gbin ìbẹ̀rù ọlọ́run sínú àwọn ọmọ wa tí wọ́n bá dé àwùjọ àwùjọ lè fà wọ́n ṣùgbọ́n nǹkan tí wọ́n ń sọ fún wọn yóò máa dá wọn padà ṣùgbọ́n ẹni tí ò ní báwo ló ṣe fẹ́ fún yàn.
0: Ẹni tí ò ní yẹn ta lẹ̀ ń sọ̀rọ̀ ní pẹ̀sà.
1: Obi ni ọmọ mi mọ́ ṣe báyìí náà nísìnyí báyìí bóyá n táwọn ọmọ rí lọ́wọ́ òbí kì í ṣe pé ọ̀rẹ́ mọ́ n táwọn ọmọ rí lọ́wọ́ òbí wọ́n dẹ̀ rí ẹgbẹ́ tó ràn wọ́n lọ́wọ́ kún tí wọ́n ti rí lọ́wọ́ òbí so ilẹ̀kùn ti ṣí ṣùgbọ́n in tó rí lọ́wọ́ òbí tí ọ̀rẹ́ bá pè ẹ́ sí ó kọ̀kọ́ rò lẹ́ẹ̀mejì kó tó gba díẹ̀ kó tó gba díẹ̀ kó tó gba díẹ̀ kó tó wá di pé yóò wá di pé òun náà wá di yóò gbọ́rẹ̀gẹ́ jíjẹ. Nínú fọ́nrán tẹ́ fi hàn mí tí a bá lè bá wọn délé nínú fọ́nrán tẹ́ fi hàn mí ká tó bọ́ sórí ètò tí a bá lè bá wọn délé olótù ẹ ó rí pé òbí mi inú wọn a mọ sun ekun láì rẹni rẹ a mọ béèrè lọwọ ẹ pé ṣé n tí mo ràn ọ ní ṣé n tí mo ràn ẹ ní so ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ló pọ̀ àwọn tó ń dìídì ìyá ìyàkuyà kò sẹ́nìkankan tó dìídì ìyá ìyàkuyà lára àwọn tí wọ́n ń bá rìn ni wọ́n ti ń mú mọ́ra wọn pé ó kúkú ṣe léèrè báyìí kò rẹni bá wí n tó sì ṣe lánàá kò yọ lẹ́nu so bémi náà bá ṣe ẹ wo ọmọ ọdún mẹ́rìnlá eruku ti ẹnu ẹ àti èéfín ti ẹnu ẹ jáde.
0: Ẹ ṣe bàbá wa Fágbemi bá a ṣe ń tẹ̀síwájú e je ki n pe awon ero to wonu kulu ijade boya eni ibere kan tabi omiran te fe bere lowo awon baba wa e ma gbagbe to to wa lori afefe iriri lagba ni nile ise wa West Radio 89.3 FM to gunle si alaafin afe ni ni Oluyole State ni Ibadan ni bibayi nibi ti a tin ponmi ogbon kan ga wa ko gbe lailai ko de ni gbe loruko Jesu awon ero to wonu kulu yi ni yi 0916 893 1000 0916 893 1000 ati 0915 333 4893 eje ka gba ipe yi hello
3: e kuro le
0: sa o baba wa e jo ki loruko yin tori awon to sese gbo wa for the first time ati bi te tin pe wa sa
3: oruko temi ni aina bola ni wa láti tó pọ̀ látàpọ̀ta rọlà ní ìrọ̀lá rẹ̀.
0: Ẹ ṣe gan bàbá wa iná bọ́lárin wa.
3: Bàbá wa Fágbèmí àtàbílẹ̀ kan Fágbèmí akínyẹ káàbọ̀ sí kúlù lọ́ọ̀sì rédíò.
1: Bàbá ẹ kúrò ẹlẹ́sà o.
2: Ẹ ṣeun sà.
3: Mo kí n lọ́pọ̀lọpọ̀.
1: Àgbà yín ò dá lẹ́sà o.
3: So omi ìfẹ́ ọlọ́run bàbá lánàá bẹ̀ṣù kó má bọ́ mi pa o.
1: Àmì.
3: Mo fẹ́ tàkùtù ìbéèrè kan sí bàbá wa.
1: Yes.
3: Ṣé ṣe tán ṣe gbára mi fún?
1: Ọlọ́run á ràn mí lọ́wọ́.
3: So bàtà ta máa wọ̀ nínú ilé.
1: Yes sir.
3: Tí màmá wọ̀ nínú ilé láìsí ló jẹ́. Mi ò ní kí ẹlẹ́rìí ẹ̀rí lẹ́rìí o. Ṣé lè mo bèrè o?
1: Ẹ ṣé bàbá wa mo dúpẹ́. Size 39 ni sà.
3: Ìyá wa bẹ́ẹ̀ ló ti rí.
2: Bẹ́ẹ̀ ni sà.
3: Ṣé bá fẹ́ mọ kàkà kò lóde? Ṣé kí ni
1: ṣé ti ìyá wa àbí tèmi sà?
3: Ìyá wa náà ni.
1: Kò sí yàtọ̀ ń bẹ̀ sà.
3: Tó ìyá wa wọn ni kò sí yàtọ̀.
2: Bẹ́ẹ̀ ni.
1: Ògbóyúnbó lọ́rùn lókè ọ̀run sà.
0: Ẹ̀ka
1: bọ̀ sà.
3: Ìwà yóò máa dùn.
1: Àmì.
3: Ẹ tẹ̀síwájú.
0: Ọ̀dà ẹ ṣe bàbá wa iná Bọ́lárìn wa láti Àpẹ̀tẹ́ ẹ ṣe púpọ̀. Àwọn nọ́mbà tó wọnú kulu náà ni mò ń pè síta kí pè yẹn tó wọlé pé àwọn bàbá wa 0916 893 1000 0915 333 4893 àti 0911 333 3893 bóyá ẹni ìbéèrè kan tàbí òmíràn tẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa àǹfààní nìyí àti àwọn màmá wa tó wà ní ìkàlẹ̀ láti bí wọn ní ìbéèrè náà ọ̀rọ̀ lórí ọmọ náà ni à ń tẹ̀síwájú láti sọ wípé ẹ bá wa sọ fáwọn aráalé bẹ́yìn ṣe tẹ ṣe ṣe ìtọ́jú àwọn ọmọ yín tí wọ́n fi jẹ́ ohun tí wọ́n jẹ́ lénìí tí wọ́n di ohun tí ò dá láwùjọ ẹ jẹ́ ká gba ìpè yìí hello. O ti rebete. Ẹ tún wa pèsè àwọn ẹ̀rọ wọ̀nyí tí mo ti pèsè orí afẹ́fẹ́. Báwo lẹ́yìn ṣe ṣètọ́jú tẹ ṣe ṣàbíamọ́? Dádì, ẹ máa ń délé ní Friday, Saturday and Sunday. Báwo lẹ ṣe wàkétà? Báwo lẹ ṣe ní time? Ẹ sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yìí pé bàbá wa ń tí ó jẹ lọ, màmá náà wa ń tí ó jẹ lọ. Báwo ni ó ṣe yẹ kó bì ní àkókò? Báwo lẹ ṣe lákòókò tó tó láti tọ́ àwọn ọmọ yín? Àti pọ́nà wo lẹ gbà tẹ fi tọ́ wọn?
1: Ẹ ṣe ṣe rí mo lè sọ wípé ọwọ́ tẹni tó tọ́ èmi náà dàgbà ni mo fi tọ́ àwọn ọmọ mi. Ẹni tí mo gbé ọ̀dọ̀ rẹ̀ dàgbà ẹ̀ẹ̀tù bẹ́ẹ̀ láti jáde kúrò nínú ilé kò sí bó ṣe fẹ́ ṣe ni o lè jáde lọ ibi kankan. Kò sí bó ṣe fẹ́ ṣe. So Saturday a lọ Fiji ni Friday. Saturday ta bá ti dé èmi á wà nílé. Wọ́n mi wọ́n lè jáde bọ̀. Ẹgbẹ́ wo eyín kẹ́ẹ̀ka? Olótú. Ìbéèrè ńlá lẹ bèrè. Mi ò ṣẹ́rí Ọlọ́run ni kó fún wa ní àwọn ọmọ wa tọ́. Ṣé pé ọmọ kan ṣe bákan Ọlọ́run ni. Àwọn méjèèjì á pàmò pọ̀ ńgbà náà. Wọ́n ní wá ẹ̀gbọ́n pàbúrò wá. Ṣé bí dáadé àwọn ní káwọn ọmọ jáde ni? Dáadé àwọn ló ti sùn lọ lórí chair ní sitting room yìí. Ebi wọ́n ní káwọn ọmọ kàwé ni. Ìbádáde wa bá jí. Tábà ti rí pé wọ́n ti jí. Wọ́n wà sáré síwèé síwájú. se mo emi ti mo ti sun lo ti mo ji inu temi na mo dun
0: pe awon mo kawe
1: kawe ha o pe ah o ti to e wa se re lo mi wa mo oro oro kankan je yo lojo kan ni daddy se ro pe te ba ti ni ka kawe e ro pa mo nkawe ni so igba yen de ni bayi aye eh kiseti bi cartridge yen gbogbo nto le mu won jade mo fi sinu le igba to ton dori oni plate pelebe pelebe pe kon ma sa le ni avenue lati lo bi kankan seri ju gbogbo e lo ma olorun ni ko fun wa ni omo to
0: ami
1: olorun ni tori ati emi ati momo won ko se ni kankan to ni ogbon to le fi to omo sugbon ti olorun ba didi kun wa lowo pelu adura wa ati oro olorun ta nfi ye won lojo gbogbo e ori akan dabi gba to je pe eyan sere
0: gbate soro le ke ni pe olorun olorun so le so kale latuke wa e ti so na pe pelu adura bo kini amoran yin fa won obi to ngbo wa because iru awon omo ti mo fi han yin yen sin they are my student to students mi ni won tori mo je oluko ile
1: ba ni olotu mi o ba ni wi pe oro orin baba yi ni se baba adelakun ni to omo re lona ti yo bibeli gan so be to omo re lona ti yo rin to ba dagba tan ko ni le kuro ninu re mo ti soro siwaju pe nti mi o ni mi o le fi fun yan nti mi o ni mi o le fi fun yan nti mo ba ni mo le fi fun yan ti a ba riru awon mo be won nilo ki emi o to ba won soro oluwa mo fe ba won eni soro gba okan won fun mi se mo pe eni to ju gbogbo wa lo ni mo ti kokko fi okan won le lowo ohun ko ohun ti n ba ba won so ni itoni je ko wonu okan won ko de sise sugbon eni ti o ni bawo lo se fe fun awon omo awon to wa ni wayi iwa to wa nta lode oni a le so nti abal nti o ba wa laye ta nlo yi iyen ni social media ta n gbe kaakiri orisirisi nkan lo wa nibe so nipa be ohun je ki awon omo rin jina ju awon obi won lo nipa bayi ohun je ki ati mu awon omo teriba ohun je ko nera die sugbon ti olorun ba kun wa lowo ohun gbogbo pelu olorun sise ni
0: e se baba wa fagbemi mama oro na ko yin ba pe daddy soro nipa ka gbin bere olorun sinu kan awon omo wa but with that no a ri pe daddy soro kan na le ko pe awon omo mi le jade nle rere won de le mo fe bere pe laye odi oni yi with the issue of social media ti daddy ton daruko ton da le ko bawo le yan se le to awon omo ni bewo olorun they are there to talk about pe ah be yan se ma wu wa rere lele kini ko to le ran obi lowo lati ka awon omo ni beru pe ah ta awon omo yen na de ton ton ma fi gbo si obi lerun
2: e se ma so bi asile to awon omo nipa ka gbin ibero olorun si won linu o be lati kekere ta ba ti dagba ko le se kini mu a di pe a Joseph na awon bi ati Joseph nu bibeli won ti gbe iberu yen ti o ti ni iberu yen ninu ile ko to jade sita ti o ba ni iberu yen ninu ile ko to jade sita se pe a siwawo nigbati a yo ga ni koko ba won se kia ka lati te gba kia nigbati iberu olorun ti wa ninu e so ko le je ko si ese gbe so boya en bi o de to ba de si ese gbe o se se ki ogo yen ko mo farahan na aye mo so iberu olorun se koko ninu aye omo inu ayawo bi gangan o se koko tori nkan ta ba ni la fi fun omo nkan ti a ni a le funyan so o se pataki ka ma fi awon omo wa le olorun lowo ka je ka omo na mo ojubo olorun
0: e se mama wa baba mo ibere yen na mo ti fe pe bawo le yan se bawo le se gbin ibefu olorun saye awon omo yin to fi je to fi ni okun lati se ohun to dara ni awujo leni yi
1: e se olotu
0: beni sa
1: seri mo ti so moro die mo kan ra menu kuro nbe ni ko si omo ti ki fe huwa kiwa ko si omo ti ki fe huwa kiwa sugbon to ba ran ti ile to ti jade and then kini kan wa oju merin ni oju baba oju merin ni oju mama eyan ti e ba ti ri nkan ti o to ton mo se e ma wule fi pamọ e tete e ma fi pamọ e ma fi bun to ba wa ngba to ba se ni imi ti o se se pa re aka dadi mi ti ni ki mo de be tin ba se tin ba ti mommy mi ba so ni fun dadi mi nisin ti won e ni o buruju so o kuku fe kan better ki n kuro ki mo ti lo si be yen rara ki n jina si bo temi ba n gbe soke ti mama ba n fa sile won a mo ri odo enikan sasi but oju enikin le oju enikeji le won wo pe awon ile bayi military area ni kun o keep off so a iyen dabi igba to je pe o ran wa lowo looto oro olorun le wa nbe sugbon to ba ti huwa kan e je ki n fi kekere kan sapejuwe n to sele ni mo le ranti mi ranti n to bi nkan yen se sele but emi pelu momo won ina ni yen okunrin fe mo n sese okunrin mani a se e de mo wo ran bo anu ma se wo ran bi mo se n lu niyan emi ti mo n soro ina ni bo se fe n ti mo mi lowo nu kini mo me o so ta jo pamo po pe kana oni e ba n wo mo mi loni
0: lari kile wa se bayi
1: oro te oran gbo yi oro nla ni e ba mi wa omo mo wa wo pe n to koko ja mi igbagbe oro yin e wa gba ni se ba jo ni ka jo na ni won ni se be ni ka oni so wa ni ko pa n lomo
0: oh my god
1: so seri oro omo ati obi o ti obi mejeji ti won o ba ni isokan mi se pe o ati to omo won o lera die o ma lera die nigbati awa mejeji ba se fa kaja loju omo ti ajo ni agboye olotu iru kin la fe so fomo
0: ese gbogbo eya ara le tun gba eje ka gba ipe yi hello
3: atokun
0: e kuro le sa
3: ola na lo tu wole latarola
0: okay sa ni shoki tori akoko wa ti lo go
3: shoki na ni shoki ni baba wa
1: baba mi
3: eri bi je ti na mo ya wa ni ofe oye kun
1: yes sir
3: so mo ko wa to le mo gba te fin na mo
1: be ni sir
3: oye ki ya wa pa pa lafia ko ma dogbo ko ma dogbo fa wo yi wale die
1: baba mi e pe fun mi e pe fun mo tun ko bi mi e pe fun mi ese mo dupe baba
0: ese pipo akoko wa ti lo gan akoko wa ti lo mommy je ki bere ti o kan yin ko to di pe awon baba wa fi wa le ori ofe olorun lowo ni shoki pe bawo le se ko awon omo yen pe ba pe ibere mi so yi pe akini bawo ni e se n ba awon omo bawo le se n ba won soro nigba ti won ba se asise e ma ri pe baba wa so nipa egba ona wo le yin gba te fi to won nigba ton ba se asise ni shoki
2: ma pe ton ba se asise ma pe won ma ba won so se nkan to se da bayi so da bayi ti won na ri so da awon na ejo ma binu mi ni se be mo so awon gan na ma pe won sa kesa won na wa realize pe ah nkan ta won se yi o da luto
0: ẹṣẹ púpọ ẹ baba wa torí àkókò wa ti lọ gan ẹ lẹyìn ìgbà tí ẹ bá wọn wí yẹn tó yẹ pé ẹnà wọn ṣẹrù wa ń báyìí níjọ mi pé àká ọmọ ẹ tí wá kọ wá ń ṣe kí ni wọn mi lọwọ ge báwo lẹ ṣe wá pé tó tún fi dàgbà thank god they are old now wọn dẹ jẹ nǹkan tí ó yẹ kí wọn jẹ báyìí ẹ kílẹ ṣe.
1: Ẹ kò sí kankan ṣe mọ tí n bá ti fawọ́ ọba wí sẹ́yìn ayé ara èmi tí mò ń sọ̀rọ̀ ẹni mò ń bà jẹ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé mi ò ní jẹ́ kí ìbáwí yẹn ó tó bẹ̀ àndẹ́ kì í ṣe ojú ẹsẹ̀ àwọn àgbàlagbà wọn sọ pé èèyàn máa ń fi ọ̀pá ẹ̀rù ni a kì í fi hàn ni tí n bá mú ẹ ó sì mọ̀ so oníkálukú a balance rẹ̀ ṣe pé mi ò nà wọn mo nà wọn but ọlọ́run ò gbarú
0: ìṣẹ̀lẹ̀
1: láàyè mọ́.
0: Olúwa ṣeun dádì àwọn ìdílé tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá àwọn ti ẹ̀ la nǹkan kọ̀ọ̀kan já àbí òmíràn ní ṣókí ẹ̀kọ́ bá wa gbà wọ́n nímọ̀ràn gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé.
1: Ẹ ṣe kò sírò kankan tó wà ní ilẹ̀ ilẹ̀ náà ni yóò gbé mi. Kò sírò ọ̀la kọjá tí ọkùnrin lè mọ bá pàdé nínú ìdílé orí ilẹ̀ náà láfiṣí. Ọkùnrin ni kó pe ara ẹ̀ wálé obìnrin ni kó pe ara ẹ̀ wálé ohun tó ń dá rúkèrúdò sílẹ̀ yẹn gangan ni káwọn méjèèjì ó jọ yẹ̀wò nínú ìdílé tí wọ́n bá ti yẹ̀wò dáadáa nínú ìdílé tí wọ́n dẹ̀ lè ní tí wọ́n sì ní ọkàn láti ṣe àtúnṣe olótú ó rọrùn gan-an ni ṣùgbọ́n tó bá jẹ́ wo tó bá ti bàjẹ́ mo ń lọ níbo ló ń lọ kòsíbì kankan tó ń lọ èèyàn jọ la wa méjèèjì a sì ti jọ pa a ti jọ papọ̀ bó la ṣe jọ fẹ́ rìn tí nǹkan yìí ó fi dára ó wà lọ́wọ́ àwa méjèèjì àwa méjèèjì láwa jọ jókòó pé ẹ jẹ́ ká jọ bẹ ọlọ́run irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò mọwọ́ dúró kó mọ̀ sí símọ́.
0: Ẹ ṣe ẹyin ara ilé wù ní ká jẹran pẹlẹnu ṣùgbọ́n ọ̀nà fún wa kò ní gbà wá láàyè bàbá ẹ bá wa gbàdúrà fáwọn ara ilé tó ń gbọ wa àti iléeṣẹ́ wa.
1: Àpáta ayérayé bíi sádi gbogbo ènìyàn àgbẹ̀yẹga fáǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ fi fún wa ní ìrọ̀lẹ́ yìí ọlọ́run ẹgbà ọpẹ́ yẹn wa ẹ̀mí mímọ́ ẹgbà ìyìn wa a ti sọ̀rọ̀ náà jáde láti tún ọ̀pọ̀lọpọ̀ orí àti ìdílé ṣe àti láti kọ́ ọgbọ́n ohun tẹ́ fẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ ti ọjọ́ òní ọlọ́run jẹ́ kó ṣiṣẹ́ nínú ayé wa ìyípadà rere jésù jẹ́ kó tibẹ̀ jáde ògo ni fọlọ́run lókè ọ̀run. Mo gbàdúrà látorí olùdásílẹ̀ títí tó fi dẹ́ni tó kéré nínú iléeṣẹ́ wẹ́ẹ́ rédíò yìí lórúkọ jésù kristi ẹ máa ga lórúkọ jésù kristi ẹ máa ga lórúkọ jésù kristi ẹ máa ga ìṣerere orí kọ̀ọ̀kan lórúkọ jésù kò ní falẹ̀ ìgbéga lórúkọ jésù kò máa ṣẹlẹ̀ ní ti iléeṣẹ́ lórúkọ jésù yóò ga ebu ẹ̀yìn kò ní bá
0: ebu
1: ẹ̀yìn tó ń ṣiṣẹ́ nínú iléeṣẹ́ ìpátá àlàáfíà ọlọ́run lórúkọ jésù kó wà pẹ̀lú gbogbo ojúrere àtàánú olódùnrán rẹ̀ tí mú ní tayọ sóhun gbogbo lórúkọ jésù kristi kò farahan ògo ni fọlọ́run lókè ọ̀run ìwà àti èmi àti ìdílé mi sínú iléeṣẹ́ yìí lórúkọ jésù ní ìpadà gbọ́ ìròyìn ìròyìn ayọ̀ làwọn máa gbọ́ sí iléeṣẹ́ yìí ìròyìn ayọ̀ làwọn máa gbọ́
0: torí
1: pé ti ṣe ògo ni forúkọ mímọ́ jésù kristi olúwa àti olùgbàláwa.
0: Mama wa ẹ bá wa kí àwọn ara ilé pódìgbà.
2: Mo kí àwọn ará ilé àwọn etí tó ń gbọ́ wa lórúkọ jésù ayọ̀ àti àlàáfíà la fi pàdé o
0: èyí
2: tẹ́ fi gbọ́ wa kò ní di jésù olúwa wa.
0: Àmì bàbá wa ẹ bá wa dágbére dìgbà kan náà ẹṣẹ
1: ẹkùṣẹ
0: olúwa ló ń bá wa ṣe o.
1: Ọ̀gá mi ọlọ́run á túbọ̀ dìyín mú
0: àmì
1: gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá etí tẹ́ fi gbọ́ wa kò ní di
0: àmì
1: gbogbo ẹ̀yin tẹ́ gbìyànjú láti pè torí ọ̀fẹ́ ò sí mo gbàdúrà lórúkọ jésù kristi akitiyan àti ìgbìyànjú yín kò ní lọ lásán àmì ọlọ́run yóò wá wárí jésù olúwa wa.
0: Ẹ̀yin ara ilé eléyìí náà la máa fi ṣe àlọ́.

Olúwa Olúwa wọ orúkọ rẹ ti ní ìtùnú gbogbo ayé. Ìwọ tó fìdí ayé sọ̀lẹ̀ kà sórí ìṣàn omi rẹ̀. Ìwọ lọ́ba àwọn ọba Olúwa àwọn Olúwa. Ọba tó ní ká máa wà, ọba tó ní ká máa bẹ̀. Tá a bá ní símọ́ kò ní sẹ́yìn ìwọ Ọlọ́run ọba. Nítorí tí àánú rẹ dúró láíláí, ìwọ Ọlọ́run ọba tó ṣe òun ńlá, nítorí náà àwa ń yọ̀. Sunday àkọ́kọ́ rèé nínú oṣù kẹsàn-án ọdún 2026 náà rèé. Olúwa, nítorí tí àánú rẹ dúró láíláí, ọ̀pọ̀ ti lọ, ọ̀pọ̀ ti síwájú wa lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá àwa sí títí wákàtí ọ̀wọ̀ yìí. A ò fi yọ̀ wọ́n o, a fi ń gborúkọ Ọlọ́run ọba ga ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló màdúrà gbà jù wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló súnmọ́ Ọlọ́run jù wá lọ lásọ àbí. Ọ̀pọ̀lọpọ̀ lásọ wípé ìgbàgbọ́ wọn mà tóbi ju ti wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ lásọ wípé wọ́n lówó jù wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló mẹ́tò ó ṣe jù wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ nílé wọn dùn ju ti wá lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó bá wa dé. Gbogbo àwọn tí ìbànújẹ́ ṣẹlẹ̀ sí náà, a ń gbàdúrà wípé òróró òtura lágbára Ọlọ́run ọba yóò bù sí ojú ọgbẹ́ ẹnìkọ̀ọ̀kan. A sì ń gbàdúrà wípé bẹ́kún bá pẹ́ da lẹ́kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ níbẹ̀ ni ìwé mímọ́ wí o. Ẹnikẹ́ni tó bá sì fi omijé fúrúgbìn kọ́, ó ní pé yóò fi ayọ̀ ka.

ṣáájú kí wọ́n tó mú Jésù àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n jẹun papọ̀ ní alẹ́ ọjọ́ ìkẹyìn yẹn. Jésù sọ ọ̀rọ̀ kan tí ó ya gbogbo wọn lẹ́nu pátápátá. Ó sọ fún Pétérù pé Sàtánì fẹ́ dán an wò. Ìdánwò. Ṣé mọ̀ pé ìdánwò yàtọ̀ sí ìdẹ̀wò àbí bẹ́ẹ̀ kọ́? Trials and temptation ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Trials and temptation ọ̀tọ̀ọ̀tọ̀ ni. God can permit trials in our life. Ṣùgbọ́n Ọlọ́run ò lè tempt wa pẹ̀lú ohun búburú láíláí. Pétérù ò gbàgbọ́ rárá pé èṣù ó dán èmi wò èmi Pétérù. Pétérù ní òun ò ń ṣetán láti bọ́ sínú ewu, kódà òun ṣetán àti kú. Pétérù ó sọ ọ̀rọ̀ akíkanjú, ó sọ ọ̀rọ̀ pé òun láíláí èṣù ò lè lòun. Ṣùgbọ́n Jésù mọ nǹkan tí Pétérù kò tí ì mọ̀ nípa ara rẹ̀. Nígbà mìíràn a máa ń gbẹ́kẹ̀lé okun àti agbára wa wípé èmi ọmọ bàbá oníwàásù. Kò sí nǹkan tí táwọn èèyàn lè ṣe láéláé mi ò lè bínú. Tàbí kò sí nǹkan táwọn èèyàn lè ṣe sí mi tí ó mú mi kọsẹ̀. Mo fẹ́ kó o ronú gan nípa ìgbà tí ẹ sọ pé láíláí èmi kọ́ ń ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀. Ó ti ṣe dáadáa. Mo fẹ́ kí ìwọ náà rò ó gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Mo fẹ́ kó o wò ó dáadáa. Ǹjẹ́ àwọn nǹkan àkókò kan ò ti wà tí ìwọ náà ti sọ wípé èmi Ebenezer, èmi wọn ò lè bá mi díẹ̀ láíláí, wọn ò lè bá mi díẹ̀ láíláí. Ṣùgbọ́n nígbà tó yá kí ni ṣé ìwọ náà ò ṣe? Lẹ́yìn tí wọ́n jẹun tán, Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n lọ sí ọgbà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gẹ́stímánì láti lọ gbàdúrà. Nígbà tí wọ́n wà níbẹ̀ lọ́wọ́, ọ̀pọ̀ àwọn ọmọ ogun àti ìjòyè dé láti mú Jésù. Ṣùgbọ́n ẹ mọ̀, Pétérù tó nífẹ̀ẹ́, ó nífẹ̀ẹ́ Jésù gidigidi, ó dàbí PA rẹ̀ ń gbà náà ni personal assistant Jésù ń gbà náà. Ó fẹ́ dáàbò bo Jésù. Ló bá yọ ìdá rẹ̀ ní kọ́nẹ́ àkọ́ rẹ̀, ló bá di fail, ló bá gé ẹni tó fẹ́ mú Jésù, ó bá gé létí. Ṣùgbọ́n Jésù bá Pétérù wípé ó sọ pé fi ìdá rẹ̀ padà sí àká rẹ̀. Lẹ́yìn náà ó fi ọwọ́ kan etí ọkùnrin náà, ó sì mú un láradá. Ẹ rí ohun tí Jésù ṣe tó yàtọ̀ sí ohun tí Pétérù ṣe. Jésù kò nílò ìdá Pétérù láti gba òun là. Ó fẹ́ kí Pétérù gbẹ́kẹ̀lé Ọlọ́run, kìí ṣe agbára ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa, we trust in our chariot. Some of us, we trust in our strength. Some of us trust our capacity that, oh, I can do this, I can do that. Ọgbọ́n tó wà lórí mi kò sí fatom rárá. Ṣe bẹ́ mi ni. Ẹ má wọrí, kó tó time báyìí, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Nígbà mìíràn a máa ń fẹ́ ṣe àwọn nǹkan pẹ̀lú agbára wa. A máa wò pé Ọlọ́run, èmi náà àmúgbọ̀n náà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run fẹ́ ni ọkàn wa tí ó gbẹ́kẹ̀lé. Always reference God in whatever you are doing. Ohunkóhun tá à ń bá ń ṣe ká sọ pé Olúwa ìwọ ló fún mi ní ọgbọ́n yìí. Nípa agbára Jésù ń ṣe nǹkan báyìí. Tí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, wọ́n ṣe nǹkan báyìí. Tí Ọlọ́run bá fún wa ní okun àti agbára, ń ṣe nǹkan báyìí. Lẹ́yìn tí wọ́n mú Jésù tán, wọ́n mú un lọ sí ilé olórí àlùfáà. Pétérù bẹ̀rù gidigidi, ṣùgbọ́n ó fẹ́ mọ ohun tí ó yóò ṣẹlẹ̀ sí Jésù. Ẹni tó ṣe tó gbìjà Jésù tó gé àwọn ọmọ ogun kan létí. Ó sì àwọn wò wípé ẹ̀rú ba Pétérù àtàwọn ọmọ yìí rẹ̀, gbogbo wọn ti ságbàgbé. Ṣùgbọ́n Pétérù ó sì ń tẹ̀lé Jésù pé ibo ni olùbo ni mo fẹ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ gan. Ó tẹ̀lé bí wọ́n ṣe mú Jésù, ṣùgbọ́n kì í ṣe pẹ́kípẹ́kí o.
o tele jina rere to se wipe o jina si won osugbon wo won lo kan gbogbo bi ta ba nya si kele kele kele o na ti je tele won mo fe ki oronu nipa eyi nigbati peteru wa pelu jesu ni peki peki nigbati o sun mo jesu peki peki nigba to sun mo jesu pe kipe ki ti won ti mu jesu o soro pelu igboya pe emi nle jina si o gbogbo bi ko da mo se to lati ku fo ṣugbọn nigba to ge gbogbo won ti sa lo da won ologun de ṣugbọn nigba ti o bere si duro o dina rere okan re be si se ilera eyi je o je eko pataki fun gbogbo wa patapata nigba ti a ba jina si Jesu o rorun fun emi ati iwo lati subu sinu indewo ṣugbọn nigba ti a ba duro sunmo nigba na la ni agbara lati duro sinsin ninu re egbo nkan ti mo so lekan si eleyi ko wa ni eko pataki wipe nigba ti awa ba jina ti okan wa ba jina si Jesu ti iwa wa jina si Jesu ti ise wa jina si ise Jesu o rorun fun wa lati subu sinu idanwo ṣugbọn nigba ti a ba duro sunmo nigba yi gan la o le duro sinsin la o le sin ni tooto peteru se Jesu lẹẹmẹ.

0: ní àgbàlá ńlá kan níbi tí wọ́n mú Jésù sí. Pétérù jókòó lẹ́gbẹ̀ẹ́ iná láti mú ooru. Ọmọbìnrin ìránṣẹ́ kan wá ó wò dáradára. Òun ṣé ojú ọkùnrin yóò dojú ẹni mímọ̀. Ọkùnrin yìí náà wà pẹ̀lú Jésù. Pétérù ṣe ọ̀rọ̀ rẹ̀. Pétérù ṣe ọ̀rọ̀ rẹ̀ wípé obìnrin yìí èmi ò mọ Jésù rárá, èmi ò mọ ọkùnrin yìí rárá. Tá kí lorúkọ rẹ̀ gan mi ò mọ́ o. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Pétérù tó ṣẹ Jésù. Kò pẹ́ lẹ́yìn ìgbà náà, ẹlòmíràn tún wá, ó tún dá a mọ̀, ó sì sọ pé ìwọ náà jẹ́ ọ̀kan lára wọn. Pétérù sọ pé ọkùnrin yìí èmi báwo, èmi ò mọ Jésù, ta ní jẹ́ bẹ́ẹ̀ èmi kọ́. Ṣùgbọ́n lẹ́yìn bíi wákàtí kan, ẹlòmíràn tún wí pé dájúdájú ọkùnrin táwọn tó dúró sọ̀kan yìí ó wà pẹ̀lú Jésù, ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn Jésù. Nítorí ọmọ Galili ni ọkùnrin tẹ̀ ń wọ. Ní ìgbà yìí Pétérù ti ẹ̀bẹ̀, ó ti ẹ̀búra pé mi ò mọ ohun tí ẹ̀ ń sọ yìí. Èmi Pétérù mi ò mọ arákùnrin yìí rárá. Ó tún búra sí. Ẹ wo nǹkan tí Pétérù rú lọ́kàn, ẹ wo nǹkan tó sọ. Inú rẹ̀ bàjẹ́ gidigidi. Ó wá rántí àkùkọ, ó wá kọ wípé nǹkan tí Jésù wí leléyìí ó ti ṣe báyìí.
1: Fìtílà ìbàgbọ́.
0: Ní ìṣẹ́jú kan náà ni Pétérù parí ọ̀rọ̀ ìkẹta rẹ̀. Kó tó parí ọ̀rọ̀ ìkẹta yìí gan ni àkùkọ ti kọ. Ó rántí. Ó rántí ọ̀rọ̀ Jésù wípé kí àkùkọ tó kọ lẹ́ẹ̀mẹta, ó ṣe òun ní ẹ̀mẹta. Ní ìṣẹ́jú kan náà, ó yíjú padà. Ojú rẹ̀ sì ṣe ojúkòrò pẹ̀lú Jésù. Kì í ṣe wípé Jésù ń bínú sí o, ṣùgbọ́n ojú ìbànújẹ́ àti ojú ìfẹ́ náà ló pàdé ara wọn. Pétérù rántí gbogbo ọ̀rọ̀ tí Jésù sọ fún un wípé Sàtánì ń bọ̀ láti dán ọ wò, láti dán ìgbàgbọ́ rẹ wò. Ọkàn Pétérù sì fọ́ sí wẹ́wẹ́, ọkàn rẹ̀ gbọgbẹ́. Ó sì sáré jáde kúrò níbẹ̀, ó sì sunkún kíkorò. Ẹ mo fẹ́ ká dúró síbí ká kọ́kọ́ wo nǹkan kan bíi iná ká ro àròjinlẹ̀. Ǹjẹ́ ẹ ti ṣe àṣìṣe tí ẹ kò tí ẹ rò wípé Olúwa mo ti ṣàṣìṣe, àṣìṣe tó jẹ́ kẹ́ ẹ sunkún gidigidi tí ẹ sì rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Bẹ́ẹ̀ ni ẹ ti rò wípé kò sí ọ̀nà àbáyọ mọ́, kò sí ibi tẹ́ lè gbé gbà mọ́? Mo fẹ́ kó o tẹ́tí sílẹ̀ dáradára sí ohun tí ò ṣẹlẹ̀. Ẹ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Pétérù àbí? Ẹ ronú sí ìtàn yìí dáadáa fún ìṣẹ́jú kan. Pétérù ṣẹ́ Jésù ní ẹ̀mẹta. Ó sì sáré jáde nínú ìtìjú àti ìbànújẹ́. Bóyá a rò wípé bóyá tí Jésù bá tiẹ̀ bọ́ nínú ìjìyà yìí, bóyá kò tiẹ̀ ní bá Pétérù sọ mọ́ rárá. Ṣùgbọ́n rárá, lẹ́yìn ìgbà tí Jésù jíǹde kúrò nínú ipò òkú, ìwé mímọ́ sọ fún wa wípé Jésù kọ́kọ́ fara

tí a súnmọ̀ sí Pétérù. Kí ó tó farahàn àwọn ọmọ ẹ̀yìn mìíràn tó kù lápapọ̀. Ìfẹ́ yìí láàrin Jésù àti Pétérù ó lágbára. Ẹ̀rí bí Ọlọ́run wá ṣe dára tó. Kì í ṣe wípé ó dúró de Pétérù láti wá tọrọ àforíjì tán. Kí ó tó fẹ́ bá a sọ̀rọ̀ rárá. Jésù fúnra rẹ̀ ló kọ́kọ́ lọ wá Pétérù. Èyí kọ́ wa nǹkan pa ní nǹkan pàtàkì nípa Olúwa wa. Nígbà tí a bá ṣubú, kì í ṣe pé Ọlọ́run dúró dè wá láti wá. Ó máa ń wá wa kiri kí ó lè fi ìfẹ́ rẹ̀ tù wá nínú. Ẹ mọ̀ wípé ìtàn kan tí Jésù sọ, one of his parables, ó sọ wípé ǹjẹ́ ẹnìkan kan nínú yín ó a wà tí ó ní ẹgbẹ̀rún tàbí ó ní ọ̀pọ̀lọpọ̀ màálùú tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀sìn tí nǹkan ẹyọ kan wá sọnù tí ẹyọ kan wá sọnù nínú rẹ̀ tí ò ní wa. Ǹjẹ́ ó ṣeéṣe bí? Ní ọjọ́ kan Pétérù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mìíràn àti ọmọ ẹ̀yìn Jésù mìíràn, wọ́n ti padà báyìí, wọ́n ti padà lọ pẹja. Nínú òkun Galilee tí a tún pè ní Tiberia, wọ́n ṣiṣẹ́ ní gbogbo ooru ṣùgbọ́n wọn ò rí nǹkan kan mú. Ní òwúrọ̀ wọ́n rí ọkùnrin kan tí ó dúró ti etí bèbè. Ọkùnrin náà sọ fún wọn láti sọ àwọ̀ wọn sínú omi lẹ́ẹ̀kan sí. Wọ́n tún ṣe bẹ́ẹ̀. Wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ ẹja mú tí wọn kò lè fà á mọ́. Yohanu mọ̀ pé Olúwa ni o Pétérù. Pétérù tí ó gbọ́ èyí ó sáré wọ inú omi láti tètè dé ọ̀dọ̀ Jésù. Nígbà tí gbogbo wọn jẹun papọ̀ tán, Jésù yíjú sí Pétérù, ó sì béèrè ìbéèrè kan tí ó ṣe pàtàkì gan. Simeoni ọmọ Johanu, ṣé o nífẹ̀ẹ́ mi ju àwọn wọ̀nyí lọ? Pétérù dáhùn pé bẹ́ẹ̀ ni Olúwa, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Jésù sọ fún un pé bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. Jésù tún béèrè ìbéèrè kan náà lẹ́ẹ̀kejì Pétérù. Pétérù sì ti dá lóhùn bákan náà pé Jésù, mo nífẹ̀ẹ́ rẹ̀. Jésù tún sọ wípé tọ́jú àgùntàn mi. Ní ìgbà kẹta, Jésù béèrè lẹ́ẹ̀kan sí, Simeoni, ṣé o nífẹ̀ẹ́ mi? Ọkàn Pétérù sì bàjẹ́ gidigidi nítorí pé Jésù béèrè lẹ́ẹ̀mẹta. Ó dáhùn pé Olúwa, ìwọ mọ ohun gbogbo. Ìwọ mọ pé mo nífẹ̀ẹ́ rẹ. Jésù sì sọ fún un wípé bọ́ àgùntàn mi. Ẹ̀rí ohun tí ó ṣẹlẹ̀ bí Jésù béèrè ìbéèrè kan náà lẹ́ẹ̀mẹta. Tí ó bá iye ìgbà mẹ́ta tí Pétérù ṣẹ́ Jésù mọ̀. Ní gbogbo ìgbà tí Pétérù jẹ́wọ́ ìfẹ́ rẹ̀, Jésù fún un ní iṣẹ́ tuntun láti ṣe. Ní òpin ìjíròrò náà, Jésù sọ ọ̀rọ̀ kan tí ó fi gbogbo ohun gbogbo tó fi ìdí rẹ̀ múlẹ̀. Ó sọ fún Pétérù pé máa tọ̀ mí lẹ́yìn. Ẹ̀mọ tí ó dùn nípa ọ̀rọ̀ yìí ni wípé ọ̀rọ̀ kan náà gẹ́gẹ́ bí Jésù kọ́kọ́ lò níbi tí ó ti sọ Pétérù di ọmọ ẹ̀yìn àti àwọn yòókù, òun gan náà ló sọ fún. Ní etí bèbè omi Galilee gan náà tún ni. Ó dàbí pé Jésù

0: ma bo awon o agutan mi esi akiyesi bi itan peteru se pari
1: fitila igba
0: okunrin ti o se jesu ni igba meta jo sare jade ninu itiju to wa di okan lara awon olori ijo akoko ni ijo pentecost peteru ni o dide o si waasu fun opolopo eniyan egberun meta si di onigbagbo ni ijoko e kan okunrin ti o beru omobirin ranse kekere kan o wa di eni ti awon eniyan beru lati duro ni waju awon olori elesin ati awon oba nla ti o beru mo lati duro ni waju awon eniyan lanla lati so nipa jesu eri bi olorun se nse yi lati doju ti ijoba esu eko kini ti mo fe ka akoko kori boya ka ma se ni alafi bo be en abi
1: bi abaka
0: je ki a ma se ni alafi bo
1: eni ojojumo
0: mo dupe lowo baba mi dada
1: Akindele
0: se gogogogo ni gbogbo ojo sunday le ma fi nkan ranse si wa lati fun awon eniyan lori eto yi 0916 893 1000 ipe kan si wole hello eko asale o eka le o awa niyan o kini oruko yin ni bole tin pe wa oh, Mr. Ebenezer, lati Apata.
2: Kola Apata.
0: Ekabo, kini eko oni ki lo ko yin gan? Hello?
2: Hello?
0: Ojú òpó wo tọ dada ni. Ká má ṣe gbéraga.
2: Ká má ṣe gbéraga. Ìgbéraga ní inú ẹ̀mí. Ká má wò ó pé agbára wà mọ lágbára. Ẹ̀mí tí mo ti gba Kristi láti 1950 gbọ́kọ́ mi. Kò sí kan tó lè mí lò. Sọ bẹ́ẹ̀, bí Ọlọ́run ni ohun gbogbo nínú ohun gbogbo. Òun á sì máa tán wa wò gbogbo ọ̀nà.
0: Ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kí ni Jésù sọ fún Pétérù ṣáájú kí wọ́n tó mú un gan kí wọ́n tó mú Jésù lọ kí ló sọ fún tí Pétérù ò gbàgbọ́. Ṣé nǹkan tó sọ fún nìyẹn bàbá?
2: Tó sọ fún Pétérù
0: àbí. Bẹ́ẹ̀ ni kí ni Jésù sọ fún Pétérù? Ó ní pé Pétérù nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o. Ó ti rebété. Hello?
2: Ó ní Pétérù bá mi fẹ́ sọ. Ó ní ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ. Ìgbàgbọ́ rẹ má ṣe yìí.
0: Pétérù ò sì gbàgbọ́. Ìbéèrè tó gbẹ̀yìn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Níbo ni Pétérù ti tẹ̀lé Jésù lọ lẹ́yìn tí wọ́n mú un? Níbo ni Pétérù jẹ̀lé Jésù lọ nígbà tí wọ́n mú Jésù tán? Níbo ló tẹ̀lé lọ? Hello, mo ní báwo ni Pétérù báwo ni ó ṣe tẹ̀lé Jésù lọ nígbà tí wọ́n mú un? Só súnmọ́ pẹ́kípẹ́kí ni àbó jìnà sí. Ojú òpó wọn ò tọ́ dáadáa ni. Bóyá kẹ pè mí padà. Hello?
2: Hello,
0: sir. Mo ń gbọ́ yín.
2: Bóyá mo ń kọ́ báyìí.
0: Mo ní báwo ni Pétérù ṣe tẹ̀lé Jésù? Só súnmọ́ ni àbó jìnà sí rí lókèrè nígbà tí wọ́n mú Jésù tán?
2: Hello?

0: ẹ ojú òpó yẹn ò tọ́ dáadáa ni ẹ ìpè míì ti ti wọlé. Hello.
1: Hello sir.
0: Ẹ kalẹ̀ o.
1: Ebenezer náà ló pè padà
0: o. Oh, ó dáa, bàbá wa Ebenezer. Mo ní pé.
1: Mo ti ń gbọ́
0: báyìí. Mo ní pé báwo ni Pétérù ṣe jìnà sí Jésù tó nígbà tí wọ́n mú Jésù tán?
1: Ó jìnà sí nǹkan bí bóyá bí máìlì kan.
0: Bí máìlì kan.
1: Ó jẹ́ dajì máìlì.
0: Mo wá sọ wípé kíní yìí ó kọ́ wa ní ẹ̀kọ́ kan. Mo sọ ẹ̀kọ́ kékeré kan tí ó kọ́ wa.
1: Ẹ̀kọ́ tó kọ́ wa ni ẹ̀kọ́ tẹ́nu kọ́ wa ni wípé tí ṣòro bá dé, a máa ń jìnà. Tí ṣòro bá dé, àwa bá ẹ̀dọ̀ nígbà máa náà ti gba Jésù ní kinní kan kò sí ohun tó lè dì. A rí pé Pétérù kan tó súnmọ́ tó jẹ́ lọ́wọ́ ọ̀tún ẹ̀ ó jìnà sí nílùú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà a máa ń jìnà sí Kristi nígbà tí ìṣòro bá dé. Wípé ká gbìyànjú láti máa súnmọ́ púpọ̀ lálẹ́ fún orí ìpè nísinsìnyí lọ́run wá fi lè yanjú láti
0: ẹ̀. Ní orúkọ bàbá wa Akíndélé ẹ rí káàdì kékeré kan ẹ máa pe nọ́mbà mi lẹ́yìn ètò ẹ ṣe. Ẹ̀kọ́ tí mo ló kọ́ wa gan ni wípé tí a bá jìnà sí Jésù, tí a bá jìnà sí Olúwa wa, ó lè mú wa subú sínú ìdẹ̀wò. Ṣùgbọ́n tí a bá rìn nínú ìlànà rẹ̀, tí a bá súnmọ́ Jésù ní gbogbo ìgbà, ìgbà yìí gan-an, òun náà ni agbára Ọlọ́run yóò ràgàbò wá, yóò dáàbò bò wá. 0916-893-1000 0915-3334-893 tàbí 0911-3-3-3-3-3-893 ìyẹn ni àwọn nọ́mbà tó wọ inú okulu yìí wá. Jésù gbàdúrà fún Pétérù wípé lóòótọ́ lóòótọ́ o, èṣù ń bọ̀ láti dá ìgbàgbọ́ rẹ wò, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ó má baà lè borí rẹ. Ní gbogbo ìgbà tí àwa náà bá rò wípé sàtánì ti gbé ìṣe rẹ̀ dé, tàbí àwọn ènìyàn gbógun ti wá, tàbí ogun kan dìde sí wa, tàbí tá a bá mọ ibi tá a gbà mọ́, a ti kà lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé nínú ayé àórí ìpẹ́jú lóòótọ́ lóòótọ́, ṣùgbọ́n bíbélì sọ fún wa wípé ká tú ká nítorí pé òun ti ṣẹ́gun ayé fún wa. Assurance yìí ló yẹ ká ní nínú Ọlọ́run, ó yẹ ká ní ìdánilójú nínú Ọlọ́run wípé lóòótọ́ lóòótọ́ ìpọ́njú àwọn olódodo yóò pọ̀ lóòótọ́ o, ṣùgbọ́n kí ló ní òun ṣe, òun ti ṣe.

0: àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kí a kọ́ nínú ètò tòní. Ẹ̀kọ́ kìíní ni wípé lóòótọ́ lóòótọ́ a lè ṣubú, gbogbo ala lè ṣubú. Kódà àwọn tí ó nífẹ̀ẹ́ Jésù jùlọ gan wọ́n ṣubú nínú Bíbélì. Ìṣubú wa kò túmọ̀ sí wípé Ọlọ́run kò lè lò wá mọ́ o. Rárá o, kò ṣe wípé Ọlọ́run ò lè lò wá mọ́ o. Ìṣubú tó ń rí yẹn láwọn fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ni. Bẹ́ẹ̀ ni ó fẹ́ fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ni. Kò ṣe wípé tó o bá ṣubú Ọlọ́run ò lè lò ọ́ mọ́ rárá o. Ẹ̀kọ́ kejì tí mo fẹ́ kó o tún kọ́ ni wípé lóòótọ́ lóòótọ́ Jésù kìí dúró dè wá láti wá tọrọ àforíjì tán kí ó tó padà fẹ́ràn wa o rárá. Jésù máa ń wá wa kiri ni gẹ́gẹ́ bí ó ti kọ́kọ́ fẹ́ràn ara ogo gẹ́gẹ́ bí ó ti fẹ́ràn wa tó fi wá sáyé fún wa. Bẹ́ẹ̀ bó ṣe fi hàn fún Pétérù lóòótọ́ tó tún fara hàn Pétérù lẹ́yìn ìgbà tí Jésù tí Pétérù ṣe tán tó ṣẹ́ Jésù tán nígbà mẹ́ta. Nígbà tí Jésù jíǹde tán ó tún ṣe kíni ó tún fara òun ló kọ́kọ́ fara hàn. Bóyá àwa náà ti iṣẹ́ Jésù rí pẹ̀lú ìṣe wa tàbí ọ̀rọ̀ wa tàbí ohun gbogbo tá à ń ṣe ìdáríjì sì wà fún wa. Ọ̀run ń yọ̀ nítorí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà ni. Jésù fẹ́ràn láti fún wa ní àǹfààní tuntun. Jésù fẹ́ràn láti fún èèyàn ní àǹfààní tuntun. There is always a second, third, fourth chance. Má rò wípé o ti ṣubú o lè rí ìdáríjì gbà mọ́ rárá o. Ìdáríjì rẹ sì wà nínú Jésù. Bẹ́ẹ̀ ni ìdáríjì rẹ sì wà nínú Jésù. Nígbà tí Ọlọ́run bá dáríjì wá, ó tún fún wa ní iṣẹ́ ìsìn tuntun ni láti ṣe. Iṣẹ́ ìsìn tuntun ni fún wa láti ṣe nígbà tí Ọlọ́run bá dáríjì wá tán. Bíbélì tó ní tí ẹlẹ́ṣẹ̀ bá mọra rẹ̀ lẹ́sẹ̀ṣẹ̀ olóòótọ́ àti olódodo ni Ọlọ́run láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Ọlọ́run ti dáríjì wá ká tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gan. Ṣùgbọ́n ó fẹ́ kí a fi ẹnu wa ó ní ká lẹ ẹnu wa òun yóò sìnkún. Ó fẹ́ ká fi ẹnu ara wa sọ wípé àwọn olóòótọ́ olóòótọ́ o. Mò ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìmí ti wọlé. Ẹ kú àṣálẹ́ o. Ẹ káalẹ́ o.
1: Ẹ káalẹ́ sàn.
0: Kí ni orúkọ yín níbo lẹ ti ń pè wá?
1: Olúwatóyìn láti ojú ọ̀nà.
0: Mrs. àbí Mr. Olúwatóyìn. Mrs. Olúwatóyìn láti odò ọ̀nà. Ẹ káàbọ̀ sí Fìtílà Ìgbàgbọ́ ní àṣálẹ́ yìí. Ẹ̀kọ́ wo ni Fìtílà Ìgbàgbọ́ yìí tí o ti kọ yín ní àṣálẹ́ yìí?
1: Ẹ̀kọ́ tó kọ́ mi ó pọ̀ torí gẹ́gẹ́ bí Pétérù ṣe sọ ó ṣe ṣẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ti wà nínú àkọsílẹ̀ tó ti mọ̀ pé yóò ṣẹ́ òun. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́ nínú ìgbàgbọ́ ìrìnàjò tá a rìn a ò gbúdọ̀ wọ ẹ̀yìn. Tá a bá ti ń tẹ̀lé Ọlọ́run kò sídìí kankan fún wa láti padà sẹ́yìn débi pé nǹkan kan yóò mú wa kọsẹ̀ níwájú Ọlọ́run. Tó dí àpọ̀ nǹkan tí Pétérù ṣe níbẹ̀ yóò ti wà nínú àkọsílẹ̀ tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ bí a jẹ́ pé Bíbélì ò pé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́ a gbúdọ̀ dúró nínú ìlànà tí a wà a ò dẹ̀ gbúdọ̀ da Ọlọ́run. Ọlọ́run gan kí ni láti má jẹ̀mú ẹ̀ kó lè ṣẹ nínú ayé wa.
0: Àmì. Ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yìí. Ta ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dá Pétérù mọ̀?
1: Mi ò tẹ̀lé yín ní
0: ilé ẹ̀ka bíbélì. Mi ò lóòótọ́ lóòótọ́ tẹ̀lé bọ̀ ṣùgbọ́n ṣe ẹ̀ tí ẹ̀ka bíbélì yín débẹ̀ ni.
1: Mo kà á
0: sórí Pétérù. Ó dà ìgbà mélòó ni Pétérù ń ṣe Jésù?
1: Ẹ̀mẹ́ta ló ṣe.
0: Ẹ̀mẹ́ta ni nínú ìgbà mẹ́ta yẹn ẹnìkan. Ok, ẹ jẹ́ kí n fún yín ní option méjì àbí mẹ́ta. Ṣé ọkùnrin kan ló kọ́kọ́ rí ni àbí obìnrin kan àbí ọmọdé kan?
1: Obìnrin ló kọ́kọ́ rí Jésù.
0: ani nigba oda nigba ti eni to ko se ko kokori Jesu o eni to kokori Peteru Peteru nigba ti o to se Jesu so obirin kekere kan ni abokunrin kekere kan abi agbalagba kan to kokori
1: obirin lo obirin ni
0: agbalagba abomo kekere
1: omode ni
0: omode birin looto ni omode birin kan lo kokori Peteru wi pe ah obi okunrin iwo na wa lara awon omo eyin Jesu abi be ko
1: beni
0: ki wa lo sele lese kese leyin igba keta ti Peteru se Jesu tan nkan to lapere sele
1: ah
0: ah o ye ke mo o se gidigidi ni o nkan kan lo sele bi o suku lo to suku bo se nkan kan lo je ko suku lo je ko ranti akuko lo ko nigba ta akuko kan ton leleketa abi oda to ba ti eyin na e lanfani si ebun kekere kan bo se recharge card kekere kan lagbara olohun a fi e fi atejise ranse si number ti mo ba pe leyin eto e se gan ami Jesu mo so wi pe anfani o ti ti wole hello e kale o kini oruko yin ni bulletin pe wa
2: titi layo latapata
0: ah titi layo latapata
2: den
0: e tin tele wa lati bere eto yi bo wa abi
2: den sa
0: tani Jesu koko farahan nigba ti ojinde tan hello
2: sir
0: tani Jesu koko farahan leyin igba to jinde ni ojo keta
2: Mary Magdalene
0: se ba si so lori eto loni ni oda
2: then
0: oda ibere keji ti mo fe beere lowo yin nibo ni Jesu se nibo ni o ti pade awon omo eyin re nigbati to jinde tan o kokko pade won nibikan ibi to ti kokko pade won ri na ni won se nkan kan lowo lori won oh boya ke pe wa pada awon ibeere wa won o ti teti si won o teti si wa lati bere lo to lo de ba teti si wa lati bere o ye ke mo itan Peteru daada en to sumo Jesu pekipeki ni nigbati o jinde tan o ninu awon omo eyin re lo to o farahan Mary Magdalene abi sugbon ninu awon omo eyin re ta lo kokko fi ara han Peteru to se nigba meta na ni nibo wa ni o ti pade won awon omo eyin yi lori omi na ni nibi ti won ti n peja nibi to ti kokko ri won to ti so wi pe kan ma tele ohun na ibe lo ti ba won to ti n peja ti wo wi pe eja kuku pade si sare o wa ja en to n ko wa je o ti o kuku ti o ti ku ai wa ni ti wa ta tun ma olorun ogo ni foruko re o ati money abi ti baba se e gbogbo gba na ni won ma ntele wa lori Facebook mo fe fi asiko yi ki iyawo mi dada ola ni ojo obi re Olawumi Grace Oguniyi iya Declan na ni mo gbadura wipe lagbara Olorun okun ati agbara ogbon imo ati oye ninu alaafia ati ibukun ona ni o fi lo gbogbo ojo aye re patapata oku ojo ibi o aya omo baba ni waasu na nu Olawumi Grace Oguniyi oku ojo ibi 7 September 2026 Mo fe ki a mu awon oro yi lo le ni o ni oni
3: fitila ibagbo
0: adupe lowo yin ti e ti duro ti wa lati aworo wa lati dede agogo meje asale ti a ti bere eto yi ni oni a ti ko nipa itan peteru okunrin ti o subu ti Jesu si gbe dide ninu isubu re e je ki itan yi ko ran wa leti pe isubu wa ki se opin itan wa bi ko se ibudoko wa lati be lati bere pada pelu olorun isubu wa ki se opin itan wa rara o ṣùgbọ́n bí kò ṣe ibùdókọ̀ láti bẹ̀rẹ̀ padà pẹ̀lú ọlọ́run láti tún ìbáṣepọ̀ wa ṣe pẹ̀lú ọlọ́run ẹ jẹ́ kí a jọ gbàdúrà yìí papọ̀ olúwa a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí àpẹẹrẹ pétérù tó fi hàn wá lónìí.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

Ẹ kalẹ̀ àsìkò ìsinmi lónìí, àkójọpọ̀ ìròyìn lẹ́wà lamọ́ fún yín láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóòdé lòníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pè fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí, eléyìí tí wọ́n jẹ́ olóòótọ́ ní adarí àti ní ọmọ ènìyàn. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà, ìwọlé àti ìjáde sórílẹ̀-èdè Nàìjíríà ti ra ọmọ Nàìjíríà ti ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì, eléyìí tí wọ́n ní àdojúkọ nípa ìdádúró àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwé ìrìnnà wọn láti ṣe àtòjọ àti fífi àwọn àkọọ́lẹ̀ wọn ránṣẹ́. Ilé ẹjọ́ rán àwọn òǹtajà lẹ́wọ̀n oṣù mẹ́ta látàrí pé wọ́n ń tajà láwọn ojú òpópónà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé Gómìnà Mákindé òní yóò ṣàpàtẹnu jẹ́wọ́ gbogbo àwọn owó tó ná lórí ìpolongo fọ́rọ̀ ètò ààrẹ, eléyìí tí ó ń pè fún. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ké pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ olóòótọ́, tí wọ́n sì nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn, òní a nílò lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bí adarí àti ọmọ orílẹ̀-èdè, eléyìí tí wọ́n pe wọ́n mọ̀ ṣe àfihàn ìfẹ́ sí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà dípò tara wọn tàbí èrè tíkalùkù wọn lè rí nìkan. Ààrẹ Tinubu sọ̀rọ̀ yìí lónìí nílé ìjọsìn St. Monica Cathedral, eléyìí tó jẹ́ ti ìjọ Lutheran Church of Christ nílẹ̀ Nàìjíríà LCCN, ti bẹ̀rẹ̀ lágbègbè Jì mẹ́ta ní ìlú Yola nípínlẹ̀ Adamawa, lásìkò ayẹyẹ ìdúpẹ́ ọjọ́ ìbí 70 ọdún ẹni tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ rí, Ọ̀jọ̀gbọ́n Boaz Mustapha. Ààrẹ náà, eléyìí tó ṣàlàyé nípasẹ̀ ẹni tí ṣe aṣojú rẹ̀ ìyan akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nẹ́tọ̀ George Akume, èyí tó ṣojú fúnra àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ìfarajìn sí iṣẹ́ ìjọba àti rẹ gbogbo ilẹ̀ yìí kó jẹ́ ọ̀kan lára àwọn tí yóò jẹ́ ohun tó ṣe kókó tó ṣe pàtàkì nínú ohun tí wọ́n ń tẹ̀lé nígbà gbogbo. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà àti ìjáde tó ti wọlé sórílẹ̀-èdè Nàìjíríà ló ti rọ àwọn ọmọ Nàìjíríà ti ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì, eléyìí tí wọ́n ti parí àwọn tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àti ìbéèrè fún ìwé ìrìnnà wọn lójú pa ayélujára, ṣùgbọ́n tí wọn kò tí ì rí gbà láti fi àwọn àkọọ́lẹ̀ wọn ránṣẹ́ fún àwọn àtúnṣe ètò tó tọ́ àti eléyìí tó yẹ. Iléeṣẹ́ náà kéde ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde lójú pa ayélujára X rẹ̀ lónìí, níbi tí ó ti jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n tó parí àwọn nǹkan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ojú òpó ayélujára. Iléeṣẹ́ náà ṣàlàyé pé àwọn èèyàn wọ̀nyí náà gbọ́dọ̀ pèsè orúkọ wọn, nọ́mbà àti àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti fi bá wọn sọ̀rọ̀, tó fi máa wọn kà ìwé ìrìnnà ti ń bẹ lójú ìwé ìrìnnà kálukú wọn. Ibi tí wọ́n gbé nílẹ̀ Gẹ̀ẹ́sì, èyí ni yóò sì fún iléeṣẹ́ náà láǹfààní láti lè yanjú àwọn ìṣòro eléyìí tí àwọn ìwé ìrìnnà kálukú wọn ní. Iléeṣẹ́ náà tún ní kí àwọn tó kàn kí wọ́n sọ bóyá wọ́n ti lè ṣe àkójọpọ̀ àwọn ìwé tí wọ́n lè fi ránṣẹ́ sí wọn pẹ̀lú ìwé ìrìnnà àtijọ́ eléyìí tí wọ́n ní sáwọn iléeṣẹ́ tọ́rọ̀ kàn, àti bóyá wọ́n ti lè ṣe ètò ìtọ́pinpin àwọn ìbéèrè fún ìwé ìrìnnà tí wọ́n nílò lásìkò tí a wà yìí. Mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Dókítà Túnjí Aláùsá ti lágbo ìkìlọ̀ sí ti àwọn agbaṣẹ́ṣe àti àwọn kọngilá, eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ ilé iṣẹ́ tí wọ́n ti ń yàwé kàwé àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, wípé ó ṣeṣe kí wọ́n pe wọn ni wọ́n mọ̀ fi ojú winá òfin bí wọ́n bá kùnà láti rí pé wọ́n ṣe gbogbo tó tọ́ àti eléyìí tó yẹ gẹ́gẹ́ bí àdéhùn, eléyìí tí wọ́n jọ láǹfààní àti fẹnukò sí. Aláùsá ló kéde ọ̀rọ̀ yìí, eléyìí tó ní ṣe pẹ̀lú ìkìlọ̀ lónìí nílùú Àbújá, níbi ìpàdé kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n pe wọ́n ń dáwọ́ iṣẹ́ dúró lórí àwọn iṣẹ́ àkànṣe, nígbà tó sì ń jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ òní ó pèsè gbogbo ètò ìṣúná tó tọ́ àti eléyìí tó yẹ, eléyìí táwọn èèyàn wọ̀nyí náà sì ń bèrè fún àkóyawọ́ àti iṣẹ́ tó tọ́ àti eléyìí tó kojú owó nínú ìgbésẹ̀ iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́. Mínísítà náà ṣàlàyé pé iṣẹ́ àkànṣe náà òní pé wọ́n ni a ti gbé lọ sáwọn ìpele tó
gbé oríṣi bí ọ̀nà bíi méjì èyí tó fàyè gba àti máa ṣe àyẹ̀wò síbi tí a bá iṣẹ́ náà dé nígbà tó wá sì ń ṣe àfikún rẹ̀ wípé gbogbo àwọn tọ́rọ̀ kàn òun ni wọ́n pé wọ́n láǹfààní láti pè láti wo gbogbo àdéhùn tí a jọ ní pẹ̀lú ìjọba. Aláùsá nígbà tó ń sọ̀rọ̀ ló ṣàlàyé wípé aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu wọn ló ti ṣe àbẹ̀wò sí àwọn ibi tọ́rọ̀ náà kàn tó sì pàṣẹ fún àwọn tọ́rọ̀ kàn lásìkò yìí láti rí pé wọ́n ṣe àmójútó tó tọ́ àti ilé ètò yẹ̀ nígbà tó ń jẹ́ kò dìmọ̀ pé ìjọba àpapọ̀ ni èrò rẹ̀ wà láti mú kí ìdàgbàsókè kó dábà ibi ètò ìyáwé kàwé àpapọ̀ ilẹ̀ yìí eléyìí tí ó sì wà ní ìbámu pẹ̀lú ìlànà ayé òde òní lásìkò yìí. Iléeṣẹ́ tó ń ṣe àgbérò àṣẹ àti òfin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ilé ẹjọ́ alágbèéká láti mú kí òfin àti ìlànà padà sí àwọn ibi gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ láti dáàbò bo àwọn dúkìá àti láti rí pé àwọn oníṣòwò àti àwọn tó ń ṣe àwọn iṣẹ́ mìíràn lámòójútáyé ń tẹ̀lé òfin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Òyeládé fi ránṣẹ́ sáwọn oníròyìn nílùú Ìbàdàn lónìí ó ṣàlàyé pé àwọn kan ni wọ́n ti ń tàpá sí àṣẹ eléyìí tí wọ́n sì ti farahàn níwájú ilé ẹjọ́ nínú àmúṣe òfin eléyìí tí wọ́n ṣe lọ́jà Bódìjà nílùú Ìbàdàn. Ó ṣàlàyé pé iṣẹ́ àmúṣe òfin tí iléeṣẹ́ náà ń ṣe òun ló ti yọrí sí bí wọ́n ṣe wó àwọn kan lọ sí iwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé wọ́n gbé ọjà sáwọn ojú ọ̀nà ibi tí àwọn ènìyàn ń rìn àwọn ojú ọ̀nà omi àti àwọn ààyè mìíràn eléyìí tí kò bófin mu. Àwọn kan lára wọn tí ilé ẹjọ́ dájọ́ fún ni wọ́n pé wọ́n ran lẹ́wọ̀n oṣù mẹ́ta tàbí pé wọ́n láǹfààní àti sanwó ìtanràn eléyìí tó ń lọ bí ₦100,000 dípò kí wọ́n lọ sẹ́wọ̀n. Bákan náà ni wọ́n sì gba béèlì àwọn mìíràn pẹ̀lú ₦100,000 pẹ̀lú onídùúró kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan wọn. Àwọn onídùúró wọn ni wọ́n sì gbọ́dọ̀ pèsè àdírẹ́sì eléyìí tí wọ́n lè tọpinpin wọn sí àti ìdánimọ̀ tó wúlò láti ṣe lè mọ bí wọ́n ti ṣe jẹ́ gan. Àwọn ẹjọ́ àwọn tí wọ́n fún ní bẹ́ẹ̀lì wọn ni wọ́n ti wá sún sí ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí fún ìgbẹ́jọ́ mìíràn. Ìgbésẹ̀ àmúṣe òfin náà wáyé lẹ́yìn àwọn ìpolongo ìmọ̀ràn eléyìí tó ti ń lọ fún ìgbà díẹ̀ àti àwọn iṣẹ́ àmúṣe òfin tí iléeṣẹ́ náà ti ṣe látẹ̀yìnwá láti dènà ọjà títà láwọn ojú òpópónà ibi tí àwọn èèyàn rìn sí àti àwọn ojúnà omi àti àwọn iṣẹ́ mìíràn tí kò bófin mu ní àwọn àyè wọn wọ̀nyí.

Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń ṣàlàyé pé gómìnà Ṣèyí Mákindé ó ní àwọn yóò dìmọ̀ ṣinṣin láti ṣàlàyé kó sì ṣàpàtẹnu jẹ́wọ́ lórí àwọn owó kọ̀ọ̀kan eléyìí tí a pè wọ́n níbi tó ti ń ré tó ná lórí ètò ìpolongo sí àti ìfojúsùn láti dipò díje du ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ náà ló kéde ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó wá látọwọ́ akọ̀wé ẹgbẹ́ náà Wàsíù Sádàrẹ́ níbi tó ti ń ṣàkàwé èròǹgbà gómìnà Mákindé láti di ààrẹ gẹ́gẹ́ bí àwọn ohun tí wọ́n pe ó dàbí ìgbà pé èèyàn kàn ṣe sinimá tó sì bẹ̀rẹ̀ sí ní tàkútú àwọn ìbéèrè sí ìgbìyànjú àti ìkápá rẹ̀ láti lè wájú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ̀sùn kan gómìnà Mákindé pé kò ní àwọn àwòmọ́ni ìrírí àbí àwọn ìlànà àmúlò láti fi díje du ipò ààrẹ lọ́dún 2027 nígbà tó sì jẹ́ kó di mímọ̀ pé olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM ò ní wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Ẹgbẹ́ náà jẹ́ kó di mímọ̀ pé gómìnà Mákindé ó ní wọ́n pé wọ́n ti ń ṣe ìtọpinpin tí wọ́n sì ń ṣe àmójútó lórí ọ̀rọ̀ rẹ̀ pàápàá jùlọ lórí àwọn àfojúsùn rẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú nígbà tán sì lélẹ́ka pé àwọn ò rí pé àwọn jẹ́ kó ṣàpàtẹnu jẹ́wọ́ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú owó àwọn aráàlú eléyìí tí wọ́n bá ná lórí ètò ìpolongo lẹ́yìn tó bá kù lọ́fíìsì gẹ́gẹ́ bíi gómìnà.

Ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NANS ó ní pé wọ́n ti fa ìkànnínú àti kòmó òkun yẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtànkálẹ̀ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn egbòogi olóró tí wọ́n pe ó jẹ́ ayédèrú àwọn oúnjẹ tí kò bójúmu tí kò sì bágbàmu àti àwọn nǹkan míì tẹnu oúnjẹ eléyìí tí wọ́n lè tọrọ fọ́n kálé lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ kànmínú lórí bí wọ́n ṣe ń ta àwọn nǹkan wọ̀nyí láwọn ọjà wa káàkiri pàápàá jùlọ láwọn ojúnà níbi tí apẹ́ àwọn èèyàn ti lè mọ náwó gán àwọn nǹkan yìí àti àwọn míì tí apẹ́ ṣe láwọn ojú òpó ayélujára nígbà tí wọ́n sì ń pè fún ìgbésẹ̀ akin láti dáàbò bo àwọn olùrajà ní orílẹ̀-èdè yìí. Nínú àtẹ̀jáde tán síta lónìí ààrẹ ẹgbẹ́ NANS Ìyọ̀n Ẹbíọ́chì Ọ́yà òun ló ṣàlàyé pé àwọn nǹkan wọ̀nyí òun ló ti ń fa ìkànnínú lórí ìmúrasílẹ̀ àti ìṣọwọ́ṣiṣẹ́ àwọn tí wọ́n ń ṣe àkóso láti ṣàmójútó àwọn oògùn lílò oúnjẹ tẹnuoúnjẹ àti àwọn nǹkan míì tó ń gba ẹnu kọjá. Ẹgbẹ́ náà ṣàlàyé nínú àwọn àkójáde ìwádìí kan lórí àwọn afurasí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn oríṣiríṣi nǹka ayédèrú bí àwọn ọṣẹ ìfọyín àwọn epo ìsebẹ̀ àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú èso àwọn nǹkan tí wọ́n fi ń dáná àti àwọn nǹkan míì tí wọ́n fi ń de tọrọ fún kálẹ̀ lọ́jà wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì nílò àtúnṣe àmójútó àti ìgbésẹ̀ òfin lẹ́yẹ ọ̀sọ̀ka. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ́jẹ́ ká bójú àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ̀ fún ìpè ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pè fáwọn adarí àti ọmọ ẹ̀yìn eléyìí tó rẹ́sẹ̀ walẹ̀ tí wọ́n ó sì fẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà dípò kí wọ́n máa fẹ́ èrè fún àpò àbí ara ẹni. Iléeṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ìwé ìrìnnà àti jáde àtohun ti àtiwọlé nílẹ̀ yìí òní ó ti rọ àwọn ọmọ Nàìjíríà ti ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n ti ṣe ètò ìyanjú gbogbo àwọn ìbéèrè fún ìwé ìrìnnà wọn ṣùgbọ́n tí wọn kò tí ì rí gbà láti fi àwọn gbogbo tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ wọn ránṣẹ́ fún àyanjú àwọn àdojúkọ tí kò wà wọ́n ní. Iléeṣẹ́ tó ń ṣe sí ìgbéró òfin àti ìtẹ̀lé àṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ní àti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ kánmọ́kíá lórí àwọn èèyàn kọ̀ọ̀kan eléyìí tí apẹ́ni wọn fẹ́ owó òfin gbé nípasẹ̀ àwọn òfin kan tí apẹ́ tàpá sí láwọn ojúnà àti àwọn ilé ìtajà kọ̀ọ̀kan ti ń bẹ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà làwọn afin pé ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni wọ́n ti ṣàlàyé pé gómìnà Ṣèyí Mákindé wọn ni àwọn ò rí dájú pé àwọn fọwọ́ òfin mú láti rí pé ó ṣàpàtẹnujẹ́wọ́ gbogbo àwọn owó eléyìí tó ná lórí àfojúsùn rẹ̀ láti díje di ipò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wá látọwọ́ Tèmi Tọ́pẹ́ Akínkùnlé. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ àláwọn ojú òpó ayélujára gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóró ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómùrè náà wá sí ti gbọ̀nyín ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

Lúwa ẹ̀yin lẹ̀ gbogbo. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tó pẹ́ ò àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Kẹ́ ẹ máa dúpẹ́ fún. Ẹ máa ṣe ní ọba àwọn ọba. Torí pé ewéko igbó àwọn ń dúpẹ́. Ẹranko ìgbẹ́ àwọn náà ń dúpẹ́ o. Gbogbo ẹyẹ ojú ọ̀run pátápátá wọ́n fi ìyìn fún Ọlọ́run. Àwọn ẹja tí ń bẹ nínú òkun, nínú omi, nínú ọ̀sà, àwọn náà ń kí bàbá. Ẹwà afẹ́fẹ́ tí ń fẹ́ oòrùn tó ń ràn, ìjì tí ń jà, àrá tó ń sán, àwọn náà ń kí bàbá kú iṣẹ́ ni. Kí a ní àṣẹ mi kí ni ó ṣẹ̀yìn náà? Àwa ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ táwa sọ pa ní yìn. Ó dáná ẹ tẹ̀lé mi ká lọ sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Kájọ lọ dúpẹ́ fún o. Kájọ lọ ṣé ní ọba àwọn ọba. Ká bèsì rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Àkọ́dá ayé ọba mi aṣẹ̀dá ọ̀run, àjípọ̀jọ ìkúdà, àdìtú, àdìmúlà ọba òkè, kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ọba bẹ́bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ tó ní àmọ́ bẹ. Ọ̀wàwàwà tó ti wà tó ní àmọ́ wà. Is the God who was... Is the God who he is, and is the God who is to come. Abishiri Olorun. Olorun oba mi ibare. Ero n ba mi Olodumare. Ero n ba mi gan ni o tori pe ohun to fi n sagbara ko ye eyan. Aye wa eyan tututu o wa di aditu oro Olodumare. Abishiri Olorun. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìdáyé mo bárun lórí bó ṣe débẹ̀ èmi ò mọ́. Ìdáyé mo dáyé ò mo bálà lọ́wọ́ alábẹ tó kọ́ kò yé mi. Egungun ló fi rọmọ sínú aláboyún. Aláboyún jẹ́ gbígbóná, ètò ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o. Iṣẹ́ rẹ náà ni Olódùmarè. Àlẹ́rù ẹ̀ ń bà mí ṣẹ́. Ẹ̀yìn tó fi ń ṣagbára yóò yé èèyàn. Mo ń tẹ̀lé ilé òjì mọ́ mi lẹ́sẹ̀ rí. Bẹ́ẹ̀ sì rí ayé yìí orí omi ló gbélé. Àmọ́ wo sánmọ̀ kò jálù mí lórí rí. Ẹ wo sánmọ̀ tó tẹ lọ rẹ̀rẹ̀ bí ẹ ń taṣọ ẹ. Mo wá wò ó fi kò sópo kan tó fi gbèrò. Irú Ọlọ́run wo lèyí o? Àìrọ́ ń bà mí. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Kò bẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú. Kò gbé níjà kẹ́rù ó sì tún máa bo níjà. Ẹ ṣe bí wọ́n ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì jà lọ́jọ́ sí. Lọ́ba tójú Fáráwá aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bá dagun omi pupa. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ìwọ ni arógun jó, arógun yan, arógun dádé, arógun fẹlá, ọba mi arógun gbógun mẹ. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ẹ̀rọ ń bà mí ṣẹ́. Ìwọ náà ni akin nínú ilé. Ìwọ náà ni akin lójú ogun. Ìwọ náà ni àdìmúlà. Ọ̀rọ̀ kọjígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbóná ìgbà nì tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ mi. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Olójú iná ọlọ́wọ́ iná ọlọ́rọ̀ iná alápá iná. Gbára kìkì da iná ni. Ọba mi náà jó nirun. Ló fi jẹ́ pé bó bá wù mí, mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá sì tún wù mí, mo lè pè ọ́ lẹ́ẹ̀kẹrin nínú iná o. Àtàkọ́kọ́ àtẹ̀kẹrin, ìwọ náà ni iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ṣé bí ìwọ iná làgádágodo ẹ̀mí gbogbo èèyàn? Ìwọ ló ń ṣe, ìwọ ló ń tì í. Bó bá wọ̀ ó ṣe tẹlòmíì, bó bá sì tún wọ̀ ó ti tẹlòmíì. Ta ni ó àbíọ́lẹ̀ rẹ̀? Ta ni ó dọ̀ lẹ́jọ́?
bi esi re olohun olohun oba mi ibare o oba to le mi temi opo to gbe aye mi ro o ke ologun logun o ke ologbon logbon bi o ba le ke o aje pe mo gbe be ni iwo to nfo ba je to tun ro ba loye tani o pi o le re gan iwo na lo ba kan soso ti gbogbo oba yi nse kabiyesi fun a se bi wo na ni kala lade kan soso ti gbogbo alade aye yi nse fi la fun kabiyesi re olohun olohun oba mi ibare ti di maje mu laarin mi at olohun ni gbogbo gbamba ti dori afefe olohun oba mi oke ni o kokko se ba fun o ki logun logun o si to ki logbon logbon won a mo se lo ba won oba tori ba meji ko o to fe so pe ije npo tabi ko yinge ojo npo ke bi ko yegere oke o le sani oke o le ti be ko le teworoko aditu ni ise olodumare ni abi ise re olohun olohun oba mi ibare o nse bo ti dijejo ngba mo dagbere lori eto yi mo ni bo ba do ni ka tun jo pade eyin ko yi mo je o eda laarin ijejo soni opo ojo lo ti ro ti ile ti fi mu e se ki ma ton yin opo iji ti ja olohun oba mi oke ni o je ki ja yo gbe wa lo eyin ko yi ewure le wa lapata mi bi ikoku ni aguntan de n wa lapata mi bi ko rorun ni iwo to meda ye n wa wode oke mi ni bi ko dalapa ori eye ni nke yeyo be ni ota ni ndo meye lokun awon won da loro awon won ni ko le o wa ja awon na won o tun ni ko loko wa mo abe ri nkan ba won ori eye ni o mo pe ye baba mi o ke gba kata lowo alakiti won loju won ba mo o gba ponpo lowo ni ponpo o fe fomo ni ponpo lori popopo to ni ponpo gbojo soro ti o gbojo bi kabiyesi re olohun kabiyesi re olohun kabiyesi re olodumare olohun oba mi ibare o o je ni egbori yin soke yen na na ka gbe yin soke yin lekan ayeraye o oba ogolo fe wole won bi mi le re pe ta ni oba ogoye gan oluluwa to le to si ni agbara ni o o si wa ni agbara ni ogun o eya tete gbori yin soke yen na na ka gbe yin soke yin lekan ayeraye oba ogole wole ni en to loro lo fe soro awon bi mi le re pe ta tun ni oba ogun na da na oluwa awon mo ogun o ni oba ogun.

0: Ọ̀tọ̀ bó tún ti padà dé o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀.
1: Lára iná ìgbà mi tó ti fún.
0: Ṣé ìgbàgbé pé àwa gangan nìwé tá a kọ́? Nínú ìwé tá a kọ́ la ti ń ṣiṣẹ́. Àbẹ́ tí ìgbàgbé ni ṣe bẹ́ẹ̀ mo máa ń sọ bẹ́ẹ̀ fún ẹ. Bóyá ẹ ti gbàgbé náà ló jẹ́ kí n tó ran yín létí. Tọ́ orí ẹ̀mí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ. Bàbá wa ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí. À ń sọ̀rọ̀ nípa irinṣẹ́ gbòógì èyí tọ́lọ́ ń lò tó bá fẹ́ ṣiṣẹ́ agbára. Bàbá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí. À ń sọ̀rọ̀ nípa ìwàláàyè Ọlọ́run gangan fúnra rẹ̀. Bàbá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí. À ń sọ̀rọ̀ nípa ọ̀nà èyí tọ́lọ́run máa ń lò àdìtú ni ó bá fẹ́ ṣiṣẹ́. Èyí tí ó fẹ́ gbé kọjá ọgbọ́n orí èèyàn. Ló fi jẹ́ wípé bàbá ń sọ̀rọ̀ nípa orí ẹ̀mí ṣé kí n má tàn yín kò lè kú. Àwọn kan wọ́n ń sọ pé orí ẹ̀mí ti kú. Mo ní ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Òun tá a bá pè lẹ́mìí kìí kú torí pé ìyè ni. Orin ẹ̀mí ò lè kú láíláì. Bẹ́ẹ̀ bá ń sọ pé orin ẹ̀mí kú, ẹ fẹ́ máa sọ pé kò sí ìwàláàyè Ọlọ́run mọ́ ni, àbí? Ẹ bá wa sọ pé àwọn tí ń kọ́ ò tó nǹkan mọ́ ò, mo lè gbálẹ̀hùn pẹ̀lú yín. Àmọ́ pé orin ẹ̀mí ò sí mọ́. Lórí ètò yìí gangan la ti mọ́ ń sọ iṣẹ́ agbára èyí tí ń bẹ nínú orin ẹ̀mí. Lórí ètò yìí gangan òun la ti máa ń ṣe àgbéléwọ̀n àti àgbéyẹ̀wò orin ẹ̀mí. Àbẹ́yìn ò mọ̀ ni wípé níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí iṣẹ́ ìyanu a máa ṣẹlẹ̀. Àbẹ́yìn ò mọ̀ ni kí n sọ fún yín pé níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí agbára Olódùmarè a sì máa ṣiṣẹ́ ìyanu. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí àwọn ìdè a máa já. Àwọn aláìsàn wọ́n sì máa gbé àkété wọn, wọ́n sì máa relé. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí àwọn àgàn wọn a sì máa gba ọmọ. Ẹni ṣe bẹ́ẹ̀ ni, òun tèmi mọ̀ ni mò ń sọ fún yín. Ìbá jẹ́ pé n ò mọ́, n ò bá ti sọ fún yín o. Àníṣẹ́ ibi wọ́n ti ń kọrin ẹ̀mí, bí wọ́n bá gbé òkú débẹ̀, yóò jíǹde. Ẹlanu, bẹ́ẹ̀ ni, agbára ń bẹ nínú orin ẹ̀mí. Àní tá a pè lẹ́mìí iye ni, òkú ikú kò lè dùn bẹ̀. Ló fi jẹ́ wípé bóhunkóhun bá ti dòkú, ó bá gbọ́ orin ẹ̀mí yóò sì sọjí. Torí ẹ̀mí ti ń bẹ́ẹ̀ gan-an ni. Ṣé mọ̀ wípé èmi ò kàn sọ̀rọ̀ nípa àwọn orin sá, mò ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí, òkìkí Jésù a sì máa tàn káàkiri gbogbo àgbáyé. Ẹ̀dákun agbára ti ń bẹ́nu orin ẹ̀mí kò tó nǹkan. Pọ̀lọ́pọ̀lọpọ̀ ẹ̀mọ́ a gbàgbé pé lórí ètò yìí a máa ń gbàlejò àwọn olórin ẹ̀mí torí bá méjì kọ́. Káwa náà ó lè mọ̀ dájú pé àníṣẹ́ olórin ẹ̀mí sì ń bẹ lásìkò yìí o. Àkọ́kọ́ nù ẹ̀kejì ni wípé ká tún lè gbọ́ nípa ìrìn àjò wọn nínú iṣẹ́ ẹ̀mí. Káwa náà ó lè kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ yẹn kó wà fún àwọn táwọn náà ń rìn ní ìlànà ọ̀hún. Láti lè rí iṣẹ́ agbára, ìyàn fún àwọn tí wọ́n ń retí orin ẹ̀mí. Ìyàn ẹ fi ṣe kejì. Lálẹ́ tòní, èmi ó tún ní àlejò. Wọ́n ó gba àlejò olórin ẹ̀mí lálẹ́ tòní.
1: Àwa èèyàn fẹ́ máa mi ṣàfihàn.
0: Má gbọ́ bí wọ́n ṣe ń rìnrìn àjò wọn bọ̀. Ṣé ẹ mọ̀ wípé ìrìn àjò ẹ̀mí la pè é? Ibi tá a ti ń ṣàlàyé orin ẹ̀mí. Bóyá tó bá tiẹ̀ tún yá gan, a máa gbé àwọn eléré ìtàgé tẹ̀mí wá. Ìrìn àjò ẹ̀mí ni. Tá a bá ti sọ̀rọ̀ orin ẹ̀mí, a tún wo ìtàgé ẹ̀mí. A tún lọ rèé wo agbára tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. bishi olodumare so mo ni alejo lale toni o olumi e mi ni won.

Olórin ẹ̀mí ni wọ́n Ọlọ́run sì ti gba ọwọ́ wọn ṣiṣẹ́ agbára. Ṣé ẹ wá rántí bí mo ṣe máa ń gbé àwọn àlejò mi wọlé? Orin Tọ́lọ́run ti lò wọ́n fún gangan ni wọ́n fi gbé wọn wọlé. Kẹ́ ẹ lè mọ̀ bọ́lọ́run ti ṣe lò wọ́n. Àtàwọn iṣẹ́ èyí Tọ́lọ́run ti gbà ṣe látọwọ́ wọn. Tọ́ ó yẹ jẹ́ kí n gbé àlejò mi wọlé ní tààràtààrá pẹ̀lú orin wọn. Ẹ̀lẹ́bẹ̀ ń wo jàre, ẹ̀kú ò kalẹ̀.

0: bá wọn bá lọ sí ṣọ́ọ̀ṣì o bí wọn bá pe àwọn sí àwọn bòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo ti gbé wá sórí ètò yìí tí mo ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọn nígbà míì bíi kí wọn sọ pé àwọn ọkọrin tán o God bless you ni wọn máa ń ṣe fáwọn ṣe ẹ̀yin náà nírú rírí bá wọn rí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọyábọ̀ ló ṣe ṣẹlẹ̀.
1: Bí tàbá ti kọrin tán báyìí, my girl sister, ẹ ṣe gan ni ọ̀nà àṣẹ ẹ̀nà ṣe ọ̀wìn. Ẹ ṣe. Ẹ má wọrí, mo máa pè yín.
0: Àwọn máa pè yín. Ipe àwọn afowóránṣẹ́ àbí.
1: Next thing ẹ ní rí kọ wọn ni.
0: Kàbíyèsí ọlọ́run.
1: So tó bá tún wá ní another program. Wọ́n á tún pè yín.
0: Ẹ ti bí àwọn náà wọ́n láwọn máa pè
1: yín. Pípé tó máa pè yín nìyẹn.
0: Ok, ó ṣe ẹ̀yẹ mi ni o. Olórin ẹ̀mí tí mo gbé wá lónìí yẹn, wọ́n máa ń tijú gan. Ẹ mọ̀ pé oríṣiríṣi ẹ̀gàn ló wà.
2: Àwọn ángẹ́lì ó ní ẹ̀mẹ́fà ooo. Wọ́n bí méjì pọ̀jù.
0: Oyè jẹ́ kí n lọ bí orin tá à ń gbọ́ yìí ẹ̀yin lẹ kọ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Kàbíyèsí ọlọ́run.
2: Àwọn pariwo mi.
0: Ìgbà míì bíyàn bá sì rí bẹ́ ẹ ṣe jókòó yìí, ó mọ bẹ̀rẹ̀ pé ṣé àǹtí yìí ó lè kọrin. Gbogbo àwọn kórọ̀sì tí ń bẹnu orin yìí ẹ̀yin náà ni ẹ kọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ṣé ẹ kọ́ sí orin ni?
1: Mo fẹ́ lè sọ pé mo kọ́ sí orin.
0: Ẹ kọ́.
1: Wọ́n tún bí mi sínú ẹ̀.
0: Wọ́n bí yín sínú ẹ̀, ẹ tún wá kọ́ mọ́.
1: Wọ́n tún wá kọ́ mọ́.
0: Kàbíyèsí Olódùmarè. Ẹ lọ tún ní ìmọ̀ lórí ẹ̀bùn tẹ ní.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Kàbíyèsí Ọlọ́run.
2: Ayo Jésù ni ẹ̀wọ̀n.
0: Ẹ̀kọ́ orin lẹ kọ́ nílé ìwé ni.
1: Mi ni ọdọ náà mo lọ. But ìgbà tẹ́mi mi ò agbára mi ò gbé mọ́.
0: Ok.
1: Mo ní láti drop.
0: Drop.
1: So mo wá join mass choir kan nígbà yìí. Mo fẹ́ lè sọ pé mass choir yẹn gan ló train mi. His Majesty mass choir.
0: Kàbíyèsí Ọlọ́run. Ibẹ̀ ni wọ́n ti rebrand yín tán pátá.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Kàbíyèsí Ọlọ́run.
2: Ìwọ ni yóò tẹ́ mi ní ẹ̀. Ìwọ ni yóò jẹ́ kí ó tọ́ yọ mi. Ọkọ ni ìwọ.
0: Ábọ̀mù tí à ń gbọ̀ yìí yóò ti tó gbàgbọ́ tẹ ti ṣe.
1: Latest one tí mo máa ṣe ni ọdún yìí.
0: Ọdún yìí náà lè ṣe eléyìí. Ó sì ń gbóná fẹlifẹli báyìí. Kàbíyèsí Ọlọ́run. Ẹ mọ̀ ń lọ sáwọn chọ́ọ̀chì lóríṣiríṣi láti kọrin.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹ mọ̀ ń lọ sáwọn táwọn bíi àwọn ọmọ Ọlọ́run táwọn náà bá fẹ́ ṣe àríyá ayẹyẹ ẹ máa ń lọ kọrin bẹ́ẹ̀.
1: Mo máa ń lọ lágbo.
0: Kàbíyèsí Ọlọ́run.

0: àwọn fẹ́ káwọn èèyàn gbọ́ abala orin yín yìí torí pé gbogbo àwọn orin yìí tí mo máa ń gbọ́ nínú àwọn àwòrin ẹ sì ní ọlọ́run lọ bí ogún bí ọgbọ̀n ẹ mọ̀ kí ọlọ́run ṣé ẹ tiẹ̀ lè bá wa sọ ìdí tẹ́ ẹ fi lè mọ̀ yín ọlọ́run àti pé agbára wo gan ni bẹ́nu yín gan.
1: Agbára tó wà nínú yìí agbára yẹn lọ fà ó pọ̀ gan.
0: Abisi Ọlọ́run.
1: Èèyàn lè má lówó lọ́wọ́ tó bá ṣàtì ń yin Ọlọ́run tó bá ń yin Ọlọ́run tó ń yin Ọlọ́run ìtúsílẹ̀ ìgbé dìde.
0: Bí èèyàn bá yin Ọlọ́run Ọlọ́run lè gbé èèyàn dìde.
1: Bẹ́ẹ̀ ni.
0: Abisi Ọlọ́run.
1: Torí pé arúgbó ọjọ́ ni.
0: Kai.
1: So ìyìn dá ká máa yin Ọlọ́run. Ìgbà míì wà tó yẹ pé èèyàn lè má lówó lọ́wọ́. Ẹ kàn lè rọra jókòó sínú lẹ́yìn kẹ máa kọrin kẹ máa jó kẹ máa yin Ọlọ́run. So
0: ìbùkún ó sì wá.
1: Ìbùkún á wá.
0: Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún yín rí.
1: Bẹ́ẹ̀ ni.
0: Kábíyèsí Olódùmarè.
1: Ní ilé ká. Ní ilé ká.
0: Àbó ni ẹ fi máa yin Ọlọ́run ni.
1: Òun fi ń yin Ọlọ́run.
0: Abisi Olódùmarè. Ẹ nígbàgbọ́ ẹ̀yin náà nígbàgbọ́ pé bẹ́ẹ̀yàn bá yin Ọlọ́run Ọlọ́run a máa ṣiṣẹ́ ìyanu ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
0: Abisi Olódùmarè. Tọ́ ìrìn àjò ọdún mẹ́wàá kì í ṣe ìrìn àjò kékeré o. Ẹ ti bẹ̀rẹ̀ orin yìí láti bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn. Ẹ̀yin náà ti di àgbà nínú ìrìn àjò yìí náà nù débi wípé ẹ lè fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn ẹ lè fún wọn ní ìmọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ náà tí wò kóhun tí ń kọrin yìí kò sọ náà tá à ń lúlùú náà ní bóyá àwọn ò tiẹ̀ tí lòjọ́ ọdún kan lọ ọdún méjì lọ. Àwọn kò gbálé o àwọn lọ wá nǹkan ṣe. Ẹ̀yin nìṣẹ́ ti ń bọ̀ láti ọdún bíi mẹ́wàá sẹ́yìn ẹ kò gbálé. Ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà gẹ́gẹ́ bí olórin ẹ̀mí?
1: Ìmọ̀ràn tí máa fún wọn ni wípé kí wọ́n máa kọ́ máa gbìyànjú kọ́ máa jẹ́ kí rẹ̀wẹ̀sì dé bá wọn.
0: Kí wọ́n má jẹ́ kí rẹ̀wẹ̀sì dé bá wọn.
1: Torí tí rẹ̀wẹ̀sì bá ti lè dé bá. Orin ò fẹ́ rẹ̀wẹ̀sì.
0: Abisi Ọlọ́run.
1: Akọ̀dé ń pé ogun yẹn kàn kú ni.
0: Bí èèyàn bá ti lọ gba ìrẹ̀wẹ̀sì láàyè.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ogun yóò kú.
1: A kú.
0: Abisi Olódùmarè.
1: A kú.
0: Abisi Olódùmarè.
1: Because mo ti lọ síbi kan tó yẹ pé wọ́n sọ nínú ń kọ.
0: Bẹ́ẹ̀ ṣe ń kọrin náà wọ́n ó tún ní kí lẹ̀ ń kọ.
1: Kí ló ń kọ? Mo àwọn nǹkan wà tó yẹ pé ẹ ṣe wọn o. Ẹ ṣe wọn.
0: Wọ́n kàn fẹ́ fi ẹnu já yín bọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Káì.
1: So.
0: Wọ́n fẹ́ fi ẹnu pààrà mọ́ yín nú.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àìmọye ìgbà mi tó yẹ pé mo máa ń sunkún kọ̀rọ̀ pé wọ́n lọ.
0: Káì. Káì.
1: Tó bá jẹ́ pé ní tòótọ́ ni.
0: Ló pè mí ló rán mi iṣẹ́.
1: Tó bá jẹ́ pé ní tòótọ́ ni. Káì. Tí kì í ṣe pé mo kàn ṣàránjú náà.
0: Ẹ tù wá lọ bá Ọlọ́run bá wọn.
1: Mo máa ń sunkún sọ Ọlọ́run.
0: Abisi Ọlọ́run.
1: Di ọlọ́lọ́la.
0: Ẹ rẹ́rìn-ín lórúkọ Jésù. Ọlẹ́ ń bá fi omijé fúrúgbìn ó di dandan kó fi ayọ̀ ká. Ẹni báwọn èèyàn bá pè yín sí ṣọ́ọ̀ṣì bó bá sì jẹ́ wípé àwọn bíi ayẹyẹ ni wọ́n fẹ́ ṣe lórí ọ̀fẹ́ láti máa lọ irú bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ fi nọ́mbà yín síta àìmọ́ ẹni bá fẹ́ pè yín pé òun náà fẹ́ ṣe ọjọ́ òbí òun fẹ́ ṣe ìkómọ o òun fẹ́ ṣe òkú àgbàlagbà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yá ẹ bá ń fi nọ́mbà yín síta.
1: 08 1 0 8 1 66 66 30 30 55 55 15 15
0: ṣe é pè lẹ́ẹ̀kan sí. Ọya ẹ pè. 08166 66 30 55 55 15 15 Eba ndaru kon yin le kan si
1: Oluwa fe ikemi babalola
0: ke to lombi lone on o ti efe ke korin kana kawon eyan gbo
2: Oluwa Oluwa
0: Iyon gale fi dagbere fawon eyan Eyin le pe Kemite Singer sori phone number si won e Okay yo kan won pe Be ba fe se awon bi ayeye te n wa olorin emi ti o ba yin lulo te si do ijo temi a se beyin na n gbo eyin na ti gbe ise olorun ga ninu aye won nu o ti gbo pe won le ma nse awon birthday shout out orin yen e ma nse yen na
1: be
0: lo gbo orin kawo eyan mo le fun ojo bi okay e pe number won Oh, hey, ke to lo o ye ba nkorin kan e ba nkorin kan bi orin o le jorin o ti le jorin to common gan bo yo ni to common ka won yo le ma ko tele yin o ye ba nkorin kan
1: o gore bori aye atoro imore jo ye ni lo
0: kapishi
1: tala bo fi yo we olorun Talole ba odogba olori ofe Elo ni mo gbe fun o ninu ore to ti se Elo ni won ka o ninu anore Iyin ra du mo mi ni gbogbo igba ti mo ba tin korin
0: Kabisu lojo mare
1: Oba olori ofe la Oba da ni mo gbagbe ni O shubarere, o shubarere.

0: orí kí yẹn náà wọn tó dúró sí. Bí tẹ́ẹ̀tì mo lórin nù. Àtẹ̀ntó ṣàyà yọjú ràn. Àwọn olórin kan ó fẹ́ lè torí kíbọ́dì sí o. Fáàsì kan kí kan ni. Ó ti yẹ àwọn sáàmù tí wọ́n ń tẹ piano bá. Orin kan kí kan ni. Ó gbó kí orí kíbọ́dù lẹ́lò tán. Tọ́ ó yẹ bá ń dágbére fún àwọn ara lé.
1: Gbogbo ara lé. Ẹ ṣe o, tẹ gbọ́ ohùn mi látàárọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jọ o, ẹ pè wá o. Sí any event tẹ bá fẹ́ ṣe. Either birthday, burial, wedding. Inú wa dùn tẹ bá pè wá. Kemite praise.
0: Kemite praise. Orúkọ yín ò gan gan làwọn èèyàn fẹ́ gbọ́.
1: Olúwa fẹ́ Ìkẹ́mi, Babalọ́lá.
0: Olúwa fẹ́ Ìkẹ́mi, Babalọ́lá. Kemite praise. Bí ẹ ti ẹ̀tún ti fẹnu ara yín sọ pé káwọn èèyàn ó pè yín, wọ́n ó pè yín. Ẹ pé nọ́mbà yín lẹ́ẹ̀kan sí.
1: 081 081 66 66 30 55 55 15 15.
0: Tọ́ ẹ jẹ́ wá máa lọ lálẹ́ ètò ní kálẹ̀ lórí ọ̀fẹ́ láti padà wá ní ọjọ́ mẹ́jọ. Àlejò mi náà lẹ ti gbóhùn lẹ́nu wọn. Sister Feyi Kemi Babalọla. Kemite praise. Lórúkọ Jésù, bó bá di ọjọ́ mẹ́jọ, èmi àti yín látijọ́ pàdé o. Nǹkan ò ní ṣe mí, kò ní ṣe ẹ̀mí ti yín náà. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ọ̀pọ̀ ìsinmi ológun láṣẹ lókè pẹ́. Lórúkọ ẹ̀jẹ̀ ọjọ́ àgùntàn. A kú oṣù tuntun lẹ́ẹ̀kan sí o. Bí a ṣe ṣe ń pàdé náà ní Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Mẹ́wọ́ òjò ọ̀la ọdún ìjá náà ni orúkọ Jésù Kristi. Lórúkọ gbogbo àwọn tá a jọ mọ́ ètò yìí wá ṣe ti bọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wáyé. Àwọn ọ̀gá lọ́gàá àdúpẹ́ o. Samuel Adelere Onyọlọ́wọ́ Bọ́tìnì tá a tún jọ ṣe tálẹ̀ yìí. Olúgbẹ́mi gan mọ́tòṣọ́ lórúkọ tèmi yọ rédíò apọ́stò títí ọjọ́ mẹ́jọ èrè